ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ ìròyìn bọ́sẹ̀dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ àlàrà àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀. Látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

ìpàdé láàárọ̀. Èèyàn ní polówó ẹ̀jà lórí ẹ̀tọ́ yìí kó mọ́ táwọn ara wa ra bí ọmọ ẹ̀ta kíta 103.5 FM.

falẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilétoko lọ́ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa.

0: ojúmọ rí náà ló mọ wa láàárọ yìí a kó ojúmọ a tún kó ojúmọ mọ níbi gbogbo tẹ ẹ ti láǹfààní láti mọ gbọ wa ẹ ti mọ wípé báago mẹfà bá ti ń lù lọmọ nìkan gó ètò wa ètò wa jẹ ti gbọ náà ni náà lè àmọ láǹfààní láti mọ gbẹnu síta a mọ gbé títí tá a sì mọ gbé gbogbo ara sí a tún ti wáde láàárọ yìí náà nu pẹlú bá a ti ṣe mọ mu fún wa lọkọọkan ìjèjì bó ti ṣe jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ lẹ wà láàárọ yìí àwọn ìwé ìròyìn lọlọkan òjọkan tá a kó wáde lóòrọ kùtùkùtù òní yìí ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtàwọn ìwé ìròyìn míì lọlọkan òjọkan náà ló bá wà ta nínú lóòrọ yìí tó sì jẹ wípé n tá a wá kàn nílò látọ̀dọ̀ tiyín ni wípé kẹ ẹ wá nǹkan fìdílé kẹ ẹ sì tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kájọ mọ fetí gbéyàwó àwọn ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì bó ti jáde láàárọ̀ yìí rédíò 103.5 FM ẹ̀ka rédíò nàìjíríà eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ èkó ibẹ̀ náà la wà tá a ti ń dabi ẹnu tá a ti ń rọ̀ bí òwe tá a ti mú wá fún yín ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì ǹjẹ́ ẹ ti gbọ́ leléyìí o níkàn ní rédíò 103.5 FM ètò kan níbi tẹ́ ẹ ti mọ́ láǹfààní láti mọ jẹ̀gbádùn àwọn àtúpalẹ̀ látinú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó rọ̀ irè tí ṣe ọ̀gbọ́njọ́ iyùn nínú oṣù keje ọdún 2026 tewétagbà ní péjúwe líìlí tẹrútọmọ ní péjúwe gun labala àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ mi a kú ojúmọ́ o.
1: a kú ojúmọ́ àti kú ojúmọ́ rẹ tó mọ́ wa lónìí ìwé ìròyìn leadership wà lọ́dọ̀ tèmi bíi daily post daily independent bẹ́ẹ̀ náà gbogbo wọn wàdé láàárọ̀ tòní akíwakíwa kú ojúmọ́ a tún kú oríire tòní a kú wẹliwẹli òjò náà gbogbo àwọn tó jọba kan wọlé lẹ́nu ìbejìdé gbà ni ọláńlá ń bọ̀ fún wa ni ẹ má wọlé mọ́ bínú àwọn tó jọ òpá náà ọláńlá ti wà fún wọn náà kò Salako son loruko temi ojumo ti mo e ma ja gbagbe ogo to e ka se sa ja bere ti ni se e je ma e ka ko ja ka wo ka continue pelu effort wa lohun yo ba wa de lade lati awurabi
0: ami o to o da life akoko sofo ka mo ni oko kan ejeji lati nu iwe iroyin punch ibẹ̀rẹ̀ ìròyìn eléyìí o tó sì jẹ́ wípé ibẹ̀ náà ní sì tó padà wọ inú ìwé ìròyìn daily post eléyìí tó jáde lóòrọ̀ yìí ó yẹ́ ń fi ṣe òkèlè àkọ́bù mi kí n bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun o ti gbọ́ tọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun wọn ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí kan o tó sì jẹ́ wípé afurasí ọ̀hún wọn ni tó fi mọ ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun iyùn teslim ìgbàláyé òun náà ni ọwọ́ bá ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì náà ni wọ́n sì mú wọn o wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé látàrí iṣẹ́ kan eléyìí tí wọ́n ní wípé àwọn ọlọ́pàá ṣe ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti rọ́wọ́ tó gbogbo wọn tí wọ́n sì gbé wọn tó di àgọ́ ọlọ́pàá iyùn ní ìlú òṣogbo tó jẹ́ olú ìpínlẹ̀ ọ̀ṣun ni o wọ́n ni pé níbi ẹ̀sùn tí wọ́n ni wọ́n fi kan akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun òun náà ni à ń ra ìbò à ń ta ìbò iyùn fún àwọn olùdìbò ni o bí àtẹ̀jáde ọ̀hún eléyìí tí wọ́n ni wọ́n fi síta láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ alūkkóró iyùn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun lórúkọ kọmíṣánná iyùn fún iléeṣẹ́ ọlọ́pàá iyùn CP Ibrahim but iyùn ní àná òde yìí ni wọ́n ní ẹni tí ó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọ̀hún iyùn DSP Abiodun Ọ̀jẹ̀labí ó fìdí ẹ̀ múlẹ̀ ìjáde rẹ̀ ó ní wípé nígbà tí àwọn ń ṣe àwọn iṣẹ́ àkànṣe kan tó jẹ́ wípé àwọn ń lọ mú àwọn tí ó jẹ́ kàràǹbà ní afurasí kan tó jẹ́ wípé àwọn ti ń wá tipẹ́ wọ́n ní ìgbà náà òun ni àṣìṣe o iyùn dé ilé ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun yìí iyùn ìgbàláyé ni o tó jẹ́ wípé òbítíbitì owó àti àwọn ẹ̀ka ìdìbò lọ́lọ́kanòjọ̀kan pẹ̀lú àwọn nǹkan míì làwọn bá nínú ilé rẹ̀ o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde ọ̀hún wípé àwọn ṣiṣẹ́ ọ̀hún òun náà ni àwọn ṣe iṣẹ́ iyùn dé àdúgbò kan tí wọ́n ń pè ní Òròkí State iyùn ní ìlú Òṣogbo ni o. won ni nise ni ori ipe gba wi pe awon kan won se ose laabi wi pe awon ka ni kan won se ose laabi ni adugbo na to si je wi pe ngba ti awon to pin titi nla won to pin pin won iyun de ile ejo je akowe ijoba ipinle ohun wi pe ibe gan o ni won tin se ise laabi ohun o won ni nigba ti won si won tugo inu ile ohun to si je wi pe enikan eleyi ti won ni won ti pe to ko ti e je abiodun arowo mole topolopo eyan si asipa ohun na lo je wi pe owo ba ni bibe won ni wi pe emewa re ohun na ni won sise iyun ninu ile en ti o je akowo ba ipinle osun yi o won nigba ta won o de be towo ba awon won ni lara nibe ibi ta won tin tu gbogbo nu ile na ri obi ti bi ti owo tin lo bi million 5 naira bakan na awon ri ero ayarada bakan na nla won tun ri iwe eleyi ero won fi nte iwe iyun photocopy machine bakan na ni awon ri ti won fi jade bakan na imi bakan na won tun ni awon ri kaabo meji ototo pelu awon eroja idibo eleyi to je ti odu kini city ikeedogun iyun to je ti igbe osun won ni gbogbo la won ri o to si je wi pe opolopo won ohun na ni owo ba won ni lara awon ti owo ba ohun na ni teslim igbalaye o je akowe ijoba ipinle Osun bakan na ni owo takande taiwo tohun je eni 60 odun oladele abiodun eni odun 38 iyun 38 years lohun bakan adeyemo lukman eni odun 45 ni 40 lohun iyun 5 years olaoye muftau eni 50 odun lohun tie bakan na ni aderemi muslim eni 40 odun oni won ni gbogbo won bayi na ni owo ba to si je wi pe agbo won ti wa ni akata ile pa bayi won fi aworan opolopo awon ti an riko won fi sibe to fi mo ti owo eleyi to je wi pe won fi aworan re sinu wero yi daily post aro e beyin ba fe ka si waju si e lo gba balance e nbe lo ro kutukutu
1: nje ti gba
0: pekene
1: sinu wero yi the nation ti mo gba la aro toni olugbogbo wero yi papa lo gbero yin yi nibi ti won tin so la aro toni pe sagbe enikan to pe ni ogbeni adeyemi to ni pe o gbi ajo kan sile loruko ijoba sugbo lo pe ko nse ona eto lo ti gbile won ti be won se nsise iwaju la no ode yi ni won ti pe en to je oga fun awon osise lorile ede iyan to poruko re ni abideko di passing jack ipe ko wa koju igbimo eleyi ti le igbimo asofin ti won gbe kale ti won sise iwadi nibe do bi na tin so wi pe mama na bele pe ohun to sele yi ko ma se ko dede sele won ni lo se de ko ni letter kan ti e ko won wa se ile ajo awon ile bi sugbon en ikola awon ohun to je osise ni ile ise na ile ko ko mu letter yi ko mu lo fun ajo yi to e lori tabili oga ko le wo ko pe letter yi se to to ni iru ajo to fe da sile se be lo se da bi ko to to won ni sugbon eni to je osise lara awon to pe ni belo lo poruko e lara awon osise ajo na o gba letter ohun amo ko fi jise fun oga o se ohun fun re mu leta to lo mu si bi to ye ko mu si to bi daye pe ogo ye ko wa fun awon ajo yi lanfani lati le gbo iwe na wo ye be ye be ko le mo wi pe signature to lo ni leta yi ko se signature account general signature le ko se ti head of service kilo a sele won ni nkan to sele ni pe awon gba wi pe ani okan kan lana awon osise awon ohun lo fa isele eleyi to sele yi to bi je pe gbogbo e ka to ye ki won ri iwe na ki won ri leta na ki eleyi ti omo bade yemi adeniyi eleyi to tari si won to bi je kan won ma fi mo wi pe afurasi leyo una un ko se awon orise tori pe letter ohun bo ko de weju tabile awon awon ni okunrin na en to je osise ninu ajo ohun to poruko re ni belo won ni pe ohun na wa si nibi to ti loro won igbimo to na tin wi tenu re pe looto ni won mo won we bayi wa amo en to je ko ohun fun akowe agba ijo ajo na lo je ko ohun fun ni letter sugbon ohun ko fun ajo ohun ko lo mu si ibi kan to je pe bi to won ma si mo letter won share letter ko nbe sugbon ko gba ona gbogbo ona to je ko gba ko ma fi yewo pe to ba la office yi okay nkan to ko wa yi se be lo se ri won ni ko gba gbogbo ona yen koja won ni nkan to wa ndi to fa ile gogoro ile pe kokoro ti je fo ni o idi e fo ohun bayi lo wa ajo kan lo se mistake ko se osise yi ohun lo gba bode ku gbogbo won ajo ti won daruko won ninu eto ninu ise na isele na e ba fe ka ikun re royin won ro po nbe oro na dun lati ka papa te ba mo re royin the punch the nation as on we royin mu won gbo ka la ro tuni
0: so inje ti gbo ninu we royin daily post ibe na mo wa lagbon oselu ni o won ni egbe o New African Democratic Congress ADC nomo ti fi die mule ti won si soro gbangba wi pe latari eto odibo odun 2027 eleyi to nbo lona yi won ni awon oni fi igbagbo awon wọn sinu ajo eleto odibo orilede wa Nigeria iyun INEC bo ti wu ko mo won ni egbe oselu ohun o na ni won so oro jade iyun nipase eni ti o je akowe ipolongo egbe na iyun Malam Bolaji Abdullahi nibi to tin fidi e mule to si kede e lana ode yi ni ilu Ilorin ni nigba

0: àwọn akọrò ìṣòro iyun níbi ètò kan eléyìí tí wọn ni wọn ṣe iyun tí wọn fi ṣe ètò eléyìí tí wọn fi yan káàkiri gbogbo agbè àwọn agbègbè kan jákèjádò ìpínlẹ̀ Kwara ni o wọn fi díẹ̀ múlẹ̀ wípé ṣe rí ẹgbẹ́ ọ̀hún àwọn ti ṣe tán o iyun láti kópa nínú ètò ìdìbò ọdún 2027 o wọn gẹ́gẹ́ bí ntí Abdullahi tó fi díẹ̀ múlẹ̀ ó ní ṣe rí lóòótọ́ òun làwọn ti ṣe tán ṣùgbọ́n tó jẹ́ wípé ètò gbogbo tí àwọn ti ṣe kalẹ̀ òun náà ló jẹ́ wípé àwọn ò fi ìgbàgbọ́ àwọn sí inú àjọ elétò ìdìbò lógbó ti wù kó mọ ó ní gbogbo ètò táwọn ṣe yìí gbogbo ìgbésẹ̀ táwọn ń gbé yìí ó ní ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ torí báwọn ò bá gbé bí ìgbà táwọn ò múra tán ni o tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti múra tán torí ibi tí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí lọ yìí wọ́n ní èèyàn ò gbọdọ̀ fi gbogbo ìgbàgbọ́ sínú wọn wípé èsì ìdìbò eléyìí tó jẹ́ pé àárí béèyàn ò bá gbé ìgbésẹ̀ tó yẹ wípé èyí tó jẹ́ pé yóò mọ̀ yán lórí tí ó sì lọ bó ti yóò lọ ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí ó ní àwọn nígbàgbọ́ nínú wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí pàápàá jùlọ nínú ètò ìdìbò ọdún 2023 wípé ṣùgbọ́n nígbà tí èsì ìdìbò jáde ó jẹ́ èyí tó jẹ́ wípé ó gbomi lójú ẹni púpọ̀ púpọ̀ jù wípé ṣùgbọ́n lọ́wọ́ táwọn wà yìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ o torí wípé kíni báwọn ò bá gbé ìgbésẹ̀ yìí ó ṣeéṣe kó mi ó padà lọ tẹ̀yìn wọ ìgbín àwọn lẹ́nu nínú ètò ìdìbò ọdún 2027 wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹ̀yìn ìwé ìròyìn Daily Post náà ló sì kó ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Leadership láàárọ̀ tòní kí n kún ẹ lẹ́yìn pẹ̀lú ìròyìn tó múlẹ̀ kọ́kọ́ ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn. Níbẹ̀ náà ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń sọ wípé àwọn fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn lọ fọwọ́ ṣìkún mọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn Honorable Teslim Ìgbàláyé. Wọ́n ní látàrí pé àwọn gbọ́ ẹ̀sùn wípé wọ́n nípa àwọn nǹkan tó yẹ kó sí lọ́wọ́ wọn bí àwọn nǹkan ètò èròjà ìdìbò òun làwọn bá lọ́dọ̀ wọn táwọn lọ mú. Eléyìí lọ́wọ́ yẹn wọ́n ń sọ kiri pé kò sí àwọn fi ń dá wàhálà lẹ́nu wọ́n ló ti o níbẹ̀ náà tìjáde kan tí wọ́n gbé jáde tẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn DSP Abiodun Jelabi tó ti ń sọ wípé ṣé láwọn èèyàn márùn-ún tí wọ́n fọwọ́ ṣìkún mú tí ọlọ́pàá lọ mú tó yẹ kí wọ́n lọ sílé wọn wọ́n sì bá òun bítíbitì àwọn evidence tó jẹ́ pé àwọn nǹkan tó ní ti pẹ̀lú àjọ INEC tí kò yẹ kó sí lára lọ́dọ̀ èèyàn kankan tó jẹ́ ọmọ orí bí ìlú kan àbí ìpínlẹ̀ wọ́n ní pé làwọn bá nílu lọ́dọ̀ wọn ó ní kò ṣe lérè pé kò ṣe irọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọn sọ pé àwọn ẹni tó jẹ́ alūkkóró fún ètò ìdánilẹ́kọ̀ọ́ láwùjọ àti ọ̀rọ̀ tó lọ ìyẹn olúọmọ Kọ́lápọ̀ Alímì ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe fẹ́wọ̀ ṣìkún mú ọ̀gbẹ́ni Ìgbàláyé àtàwọn kan wípé eléyìí wọ́n kàn fi dá wàhálà lẹ̀ ni wọ́n fẹ́ fi dójú ti ìjọba tó wà lórí àlééfà ni wọ́n kàn fi yẹyẹ ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ náà ni nítorí wípé ní táìmù táwọn ẹni yìí wá tọ́lá wá mú àwọn ẹni wọ́n nípa àwọn ọkọ̀ tó yẹ pọ̀ wọ́n lẹ́nu lọ́rọ̀ nípa ètò ààbò nípa ètò ìdìbò ní àjọ INEC wọ́n ló ń ṣe ìpàdé kan lọ́wọ́ pẹ̀lú àwọn tó jẹ́ pé World Officials káàkiri àtàwọn tó yẹ pé wọ́n nílò láti wà níbi ìpàdé ètò ìdìbò náà wọ́n ló ń ṣe lọ́wọ́ ni ó dẹ̀ ó ṣeé ṣe pé tó bá ṣe wà bẹ́ẹ̀ tó ṣe pàdé lọ àwọn nǹkan tó ń báyìí ó máa wà lára àwọn tí wọ́n máa fi máa bára wọn sọ̀rọ̀ èwo lẹ wá ń sọ wípé ẹ lọ́kàn lọ sílé wọn ẹ̀bà tí wọ́n kó síbẹ̀ ó ní ẹ fẹ́ fi bá dọ̀tí ìjọba tó wà lórí àlééfà ni kò yẹ kó rí bẹ́ẹ̀ níbẹ̀ ni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé wọ́n gbọ́ ọ̀rọ̀ ni wọ́n fún àwọn tó ń ṣe àwọn létí ni pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ táwọn sì rọ pé báwọn ṣe fọwọ́ ṣìkún mú wọn báwọn ṣe lọ sílé wọn àwọn lọ ní ìlànà tó bá òfin mu ni bófin ṣe ní káwọn gbà làwọn ṣe ń rìn àwọn ni pé àwọn pọ̀ ìjọba o gbogbo ìjọba pàápàá iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá yányán àtàwọn tó jẹ́ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ àti ààrẹ bọ́lámẹ́rì pàápàá wípé kí wọ́n gbìyànjú kí wọ́n wo ṣàfihàn ọ̀rọ̀ yìí pé bí wọ́n ṣe ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ fi máa dáràn sí ọlọ́run ni o kò ń ṣe òótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ yìí inú ìwé ìròyìn The Leadership ló ti sọ láàárọ̀ tòní ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe ń sọ bí ọ̀rọ̀ náà ti ṣe ń lọ.
0: Ó dábàá ti ṣe ń tẹ̀ ẹ́ wájú ǹjẹ́ ẹ ti gbọ́ o nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí ní agbọ̀n òṣèlú ibẹ̀ náà ni mo wà o níbi tí ààrẹ Tinubu tí wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ iyùn fún àwọn tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ni o tí wọ́n fẹ́ ta kàngbọ̀n pẹ̀lú wọn iyùn nínú ètò ìdìbò ọdún 2027 ni ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ ṣé ẹ rí kìí ṣeré o tí àwọn bá sọ wípé tọ̀ àwọn ti ṣe tán láti ṣe sáì lẹ́ẹ̀kejì iyùn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ààrẹ níṣẹ́ rí ẹni tí ọba gba ipò ààrẹ iyùn fún sáì lẹ́ẹ̀kejì táwọn wojú ẹ̀ yìí lọ́wọ́ àwọn wọ́n ní àfi tó bá yẹ pé yóò wọ làkàdí tí yóò wọ ìjàkadì pẹlu awon ni o are soro yi iyun ni jeta ode yi ni pẹlu bo ti se je pe ngba ti are ngba alejo awon ti o je bishop agba kan iyun ninu ijo ti catholic iyun jake jade orile ede wa nigeria ti won pe won ni catholic bishop conference of nigeria cbcn eleyi ti olo eleyi ti eni owo matthew ndagoso ti o se kini to le waju won lo se abewo iyun si are ni ilu abuja ni are fi die mule wi pe se ri gbogbo oro ti awon egbe alatako ti won so kaakakiri npe ajo eleto odibo orile ede yi wi pe won sise fun egbe oselu to wa lori oye to wa lori alefa are ni iro patapata ni se ri etana na laranta won ni se ri ise to wa nle yi won ni coat ni nkan kan se pelu ajo eleto odibo bo ti wu ko mo tori wi pe kini ajo eleto odibo won ni o dadu ogede ngbe ni pe tori e gan ni a fi pe won ni Independent National Electoral Commission won ni won o sise po pelu egbe oselu kankan bi o ti wu ko mo be ni ijoba kankan ko le la le won lowo to ba de bi ki won o sise won are fi die mule wi pe ajo eleto odibo te wo won ni wi pe won o sise pelu egbe oselu kan pelu bo ti se je wi pe awon gege bi enikan o awon ti se tan o wi pe awon la won bere wi pe e fun mi nise o won la won ko application wi pe omo Nigeria si gbe ise na le awon lowo won ni ko wa ni ya ka won sise na debi kan ka won so wi pe awon o se mo nitori ide yi awon sise ohun bi ise nitori pe kini awon ti sise na de ibi to lapere o to si je wi pe lati pari e na loku are soro ilekun laaro yi iwe royin vanguard nlo pekun rere ibe na ni mo si ti ka si ta lo ro kutukutu yi
1: ninu iwe royin the nation laaro toni won ni eyin aletako e le da mi duro bo e ma da mi duro emi la mo babo lowo de mi do lo kore mi won ni si iya yi lo nkan fini eyin aletako e le da ya yi duro be ni egbe kan ti won pe ni grassroots governance performance awareness network initiative GGPANI on one solar roto ni pe gbogbo eyan latako patapata ati ta wa na egbe oselu ni o ati sejele yo kokan ni o te le ri pe e le da ogba isileto Solomon Olamilekan Adeola yayi lowo pe odun eto edibo odun 2027 to nbo fun ti gomina ipinle Ogun e le da won duro pe won ni debe won ni ro ni o won nitori pe yin erin ton won yan yi o ti yan ton yan o ko si latari mi pe akoko na ekun ti won ti wa o ti totiko to ye kawon na mo yan jade to ma wa soju ekun ohun elekeji won ni pe nipa to oroselu e lo wo nkan ti o gbo ni yi ti se e ri pe o to o poju osun lati se won ni leketa ni pe ka se deede ka mo pe nkan to to se ni lele nkan to to so si ilu ba lele nkan to to si community ba lele eni yi tin se ko ta to di pe o fe gbe epo epo o fe di gomina oni gbogbo eleyi la won ro tawon ara ilu si fowo si pe ah eyan ni yayi o gbọdọ je ri to ba je gomina ni ipinle Ogun won ni eyan je wa je pe latako te lo nge awon igbese kan abe lo nlo won agba alalu awon ogun alimo kan yi kan te fi se pe e fe da duro oni ko le se se be o en to je en to je olori fun ajo na ni alaji korede quadri ohun lo so ni aro toni to n ba won niroyin soro nijo jo segun laarin ose yi pe e ka salaye fun yi o se ri ope ni senator Adeola yayi ta fi gba awon eyan lo gba pe ko wa se yi to fe se ti won mo pe yo o poju osun yo ba won tun ipinle Ogun se bo ti to ati bo ti ati pe papa awon ekun ti won ti yo jade awon na ti n pariwo ti pe ti pe o je ti to asiko to ye ka won wa ti ka ni na wa se oju awon ni ekun awon o ni je ni ipinle Ogun ninu eto edibo gomina ele to bo lodun 2027 yi e lo fokan bale tori pe ayen to ran ba ti yan ona la la lu ma fowo si pe awon pe wa pe ko wa si o de mo ko mo si se to lo ti se tele ko to de ni latana tori eya latako e la joko si bi kan ninu ero in the nation adu ero leadership to wa laaro to ni
0: to ba ji se te si waju lagbo oselu iroyin po lagbo oselu laaro yi legbe oselu African Democratic Congress ADC won mo ti soro ilekun kini won so nje ti gba o won ni awon na ti wa da are Tinubu won ni won ti da are lohun latari oro eleyi ti are so wipe to awon ti se tan o to si je wipe en ti o ba gba ipo ohun iyun ipo are lowo awon wipe eni ohun yo se ko to je ni o won ni ninu atejade eleyi ti en ti o je alukoro en ti o je akowe ipolongo iyun fun egbe oselu ADC to ko sita to si fi die mule oni se ri are Tinubu wipe to ki are ki won dẹkun ati ma koju oro iyun si awon ti o je egbe oselu alatako iyun lorilede wa Nigeria latari eto odibo to nbo lona nitori pe kini won ni se ri awon to ye ki are ki isakoso egbe oselu APC ki won bo won ni won bo o nitori pe kini won ni ogun eleyi tin ja orilede wa Nigeria bi ogun ijinigbe awon ti o je agbesumomi ati be lo won ni on lo ye ki are tinubu ki won koju si ki won si bere si ni mu se gege bi ise o egbe oselu ADC lo soro ilekun onise ri opolopo gba lo je wipe won gbe mi awon alaise jakejado orilede yi ti won si nje awon eyan gbe iyun ni awon apabi kan lorilede wa Nigeria won ni opolopo mo orilede Nigeria o na ni won woju are iyun fun wipe to se ri eto abo eleyi to ti yi dande yi ki are o gbe dide pada ki won wa nkan se si bi won se nfojojumo gbe mi awon eyan ni igba kugba ti won si npa awon eyan ni ipakupa lorilede wa Nigeria sugbon to je wipe nipo ki are ki won o sise lori oro eto abo yi don ni se ni are nkoju oro iyun si awon ti o je egbe oselu alatako eleyi ti won ni wipe ko je ki ori be rara bo ti wu ko mo won ni eto eto eleyi ti je pe yo mu iderun ba omo orilede Nigeria o na lo ye ki are o ma gbe ni igbese ki are o si ma muse gege bi ise o e wo won soro ilekun won yanan na oro lorisirisi sugbon iwe iroyin Daily Post na lo ko ekunrere laaro yi
1: nje ti gbo ninu iwe iroyin the leadership laaro to yi ti mo tun kan won tori alagbede mi tin lori loju kan ami wa nbe yo nibe ni ajo ti won pe ni tertiary education trust fund that fund eleyi to di se pelu kan ma fun kan ma ya awon eyan lowo lati se eto nipa ti eko ati nipa ti ise iwadi ni won ti so laaro to awon ati ile ise asoju to nso esu osoju orilede Israel ni orilede Nigeria ni won ti jo pa ko bayi ti won ti jo ko bo mi pe awon gbodo ni ibasepo to domoran to ti ju tate iwa lo papa lori pe a ise iwadi iye pe kon sise iwadi to je ko yo mu idagbasoke ati idagbasoke ati lo si waju ba gogo eka lorilede nipa ti oro pe a fe se ohun ogbin ni nipa ti oro pe itori pa ti bi ojo ojo se ri ati nipa ti pe bi awon awon akeko bi won se le gri pe ise iwadi kon mu lokukudu won le ma se bi won se je pe won mo ohun to ye ki won se lasiko ta wa yi ki lohun to wulo ki lohun to ma da fun agbogbo won ti won wa lori eto iwoyojo ati konkon kankan kaakiri bebe ibi ti won tin se ipade na ibi won tin se eto kan ti won pe ni ti won se ni ilu abi ti won tin se agbeyewo ati gogbo awon ona to eyan fi le se ise iwadi to ma fi le mu idagbasoke ati lo si waju ba awujo de to je akowe agba fun ajo telephone iyen sunny echono ohun lo wa ni bi eto ohun to won ati eto je asoju fun orilede israeli to wa so orilede nigeria so won da ti jo so ye ogbe ni michael freeman won ti jo ko bo be pe ni bayi ibasepo to da ti po lora ni orilede nigeria ti israel amu lori ti leyin pe a fe ki ise iwadi po nipa ti oto ilera papa ki a wo bi won se n po ogun awon ise iwadi wo la le se lori awon ogun ta ni orilede wa mi bayi to fi je pe won se lona ti igbalode ta wulo fun to lori telemo mo orilede papa a tun de ma tun ma taari e ti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní olú àgbáláyé káàkiri wọn ní bákan náà làwọn akẹ́kọ̀ọ́ pàpọ̀ tó wà nílé ẹ̀kọ́ wọn láǹfààní láti lè rí ọ̀kẹ́ owó tó máa fi ṣe iṣẹ́ ìwádìí kó wà lárọ̀ọ́wọ́ tó wọn káwọn náà lè gbé ìgbésẹ̀ pé wọ́n ṣe ń kọ́ ẹ̀kọ́ wọn fẹ́ nínú nǹkan tó ń kọ́ yẹn wọ́n fẹ́ ṣe iṣẹ́ ìwádìí wọ́n wá inquisitive láti wò pé kí láà lè ṣe lórí ìkan pé táà náà bá ṣiṣẹ́ ìwádìí tá a tún wá ṣe àgbéyẹ̀wò tá a ṣe àgbéjìde iṣẹ́ irinṣẹ́ kan yóò wúlò fún orílẹ̀-èdè láti lè tún dàgbà sókè sí wọn nílẹ̀ yìí làwọn ṣe tọ ọkọ̀ ọbọ̀ wípé àtàwọn àti orílẹ̀-èdè ìsírẹ́lì àti orílẹ̀-èdè nàìjíríà wọn ò jọ máa wòye ẹ̀ báyìí iṣẹ́ ìwádìí láti ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kò sì jẹ́ pé gbogbo nǹkan àmúyẹ ti ìgbàlódé ìmọ̀ràn tẹkinọ́lọ́jì ni o nípa ti ètò ohun ọ̀gbìn ni o nípa ti ìwòye ọjọ́ ni o wọ́n ń wá wo àwòkọ́ṣe látàdọ̀ àwọn ìlú míì wọ́n fi wá ṣerú iṣẹ́ bẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà ẹ̀kúnrẹ́ ìwé ìròyìn ọ̀hún ó wà nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní.
0: ó dá bá a ṣiṣẹ́ ń tẹ̀ ẹ́ síwájú ìjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn punch nínú ìwé ìròyìn ti daily post láàárọ̀ yìí wọ́n ní ọwọ́ ti ba àwọn márùn kan o látàrí ìjínigbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn fọ ọkọ wọn sílẹ̀ síta iyùn lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n ẹja ṣe báyìí kádé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà tá a bá ti lọ tá a bá ti padà dé ibẹ̀ náà la padà fàbọ̀ sí ǹjẹ́ ti gbọ́n tẹ̀ wájú nìkànnì rédíò 1 103.5 FM à ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.
2: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidates must be degree or HND holder, school cert holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mdacademy.ng.

0: ètò ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá ò, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúlégba lórí ètò ẹṣin rẹ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ dàgbò méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 103.5 FM. Tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Owó ọjà wa ẹkọ ẹ̀bùn wa ẹ̀dẹ̀ máa ta warawara bọ́mọ ẹ̀ta ti ń tà. Pé Ojúlégba sórí 08023094983 08023094983. Èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi. Ìwọ ń kọ́.
1: Ọlájẹjẹ ẹyin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ti yá o. Ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday. Ẹ kú ìfalẹ̀ nìkànnì Radio 1 103.5 ẹ̀ka Radio Nàìjíríà nípínlẹ̀ Èkó. Ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti kíra wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe lọ́jọ́ ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM ní àti ẹni ọlá Bọ́sẹ̀dí ọmọ Sálíwò mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́. Báwo lẹ ṣe fẹ̀ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ, níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ẹ ṣèbéèrè, níbi tá a ti máa béèrè àwọn orin tẹ fẹ́ lóríṣiríṣi tó fa tá o ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọ Sálíwò gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèjà tẹ́ sì máa ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan ayẹyẹ nílò. Ẹ tún lè mọ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ Bọ́sẹ̀dí Sálíwò ẹ̀yin ọlá Bentley sórí 09115173370 09115173370. Ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM dàgò méjìlá níkànnì Radio 1 103.5 FM. Tọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbà bẹ́ẹ̀.
2: The National Broadcast

0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolúwa Aláṣẹ Television and Radio Media Outfit àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine. Tẹ́ pẹ́pẹ́ ètò kan tí wọ́n pè ní Tọba Aláṣẹ, níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwùtútún, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbádò, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tẹ̀mídẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ aláṣẹ Oshodi, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 081349563 47. Tọ́ba Aláṣẹ lẹ́tọ̀ ètò ní Tọ́ba Aláṣẹ, ẹ máa mísí ẹ̀.
1: Broadcast Academy Ikeja Lagos announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School set holder with credit in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.
2: Ikeja Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to electricity issues? Then, make it a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1. 103.5 FM. Don't miss it.
3: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojolegba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago 11 àbọ̀ títí d'ago 12 ọ̀sán nílé-iṣẹ́ Radio 1 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹ kẹ́bùn wa, ẹ dẹ̀ máa ta warawara bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojolegba sórí 08023094983 08023094983. Emi ko ni fowo si juwele baba mi iwo nko.
4: O de pada o rinle o kile ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Gbàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640. Lẹ́kan Awolugba sórí 07038998468. Yelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM. Níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
5: Mo tún pààrọ̀ àgbàdé o. Ẹ jẹ́ kí ẹ gbọ́. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùúrọ̀. Mo fẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
3: ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún gbogbo ọmọ yorùbá o ẹ máa pàdé tajudeen ajani ojolegba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ tuesday laago mọ́kànlá àbọ̀ ti dàgbò méjìlá ọ̀sán nílé-iṣẹ́ radio 103.5 FM ẹni tó bá ti parí òwe tó mọyán lórí ko ma pa laaru fe bun ni o egbe polowo ja wa ekwe bun wa ede ma ta warawara bomo eta tinta e pe ojolegba sori 08023094983 08023094983 emi ko ni fowo si juwele baba mi iwo nko
6: My name is Doreen from Uganda.
7: Hi, my name is Mimi. I'm from Norway.
8: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
6: 103.5 FM.
7: News, talk, and sports radio station.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àmì dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sáàtọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rinkinsin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àmì dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣùlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́run ọba àmì ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba àmì padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nlé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ̀ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba àmì fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gba ya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
3: awon agbabo won so pe igi gogoro ma gun mi loju atokiri lati nlo amujuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide kuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bọlọdọ osula habal otito inu ati iberu olorun ni won fi nsise ti won ko rujura
0: e ka abo pada fayin te ri number osula habal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabike pe won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo tin ri bi oye tabi o tin rukurukuru odun lewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba eye solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà. Ẹ̀yin náà ò ní fàìsàn ló bà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá aba isolution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kórí náà rí n tó fẹ́ jẹ, àbí ká lè jò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé kàbí tá mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá wà méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn jásí kòtò jásí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá aba isolution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbo nílẹ̀ yìí, gáàsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá aba isolution kò tí ì dé sẹ́tì gbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ́ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtùlẹ̀ yín ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀, àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí, ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú, ó yá ẹ mú báírò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà bàbá òṣùlá nù. Bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ́, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó. Ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ó yá ẹ kú òkàlẹ̀.
1: Bàbá òṣùlá tí a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí.

0: da
1: na o ti fe ta bo se se bere
0: e ti nawo nawo o ti su yi e ti fe gba kamu
1: o ma ni gba kamu aburu
0: chronic infection lo njo wa lenu to ti wa de konerun to nsi akoba foju wa
1: bi ati sayewo
0: won ni apeju suga ni o je ko tu wo clear
1: ona metata ti soro du le gba wa
0: ni baba osula lewu ati gbofun to fi le ko tu e
1: goro lenu baba osula gangan
0: tori enu olofa lati gba mo ta o
2: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
3: e ku dede asiko yi o ni bi gbogbo te ba ti ngbo wa oruko temi ni olawale osu olale alase ilese osula haba
2: baba eje nbere bayi ki gan la won apere ti eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
3: ese atokun ti eyan ba ti ri bi oye ti eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den ti nbo lo kan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan ti nsele si riran wa niyan
2: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
3: ese atokun oro wa da be npe nkan ti olodun ba ti yonu si te en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbe kale ile ise wa yi agbe kale lori ododo lori cafe we ati bose itoju isoro tin koju iriran eda yi baba olodun fi fun wa tenu ko o tete bolu ko o
2: kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe en ba fe foju kan yin bo won se le ri
4: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agri bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebe rosula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin si waju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
2: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaake abi mi oriran daada baba imoran wo le ni furu awon eyan be
3: ibaran mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tu mi sita ki n fi o sile o loruko re keji n ti ba n se eyan te n ba fi mara o n to won o fe ko fun sile ni e tete be se n gbo e mo fi gbaladola e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
2: baba ki la won asiri ti baba yi lo tori pe ki n to mo yin ni mo ti n gburo yin osula aba osula aba papa julo lori itoro olojude nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
3: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi yaje wa nigba na
2: ba kan ran yin se
3: se wa ri iba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale ato da keyin o joko tagba
2: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe nteyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mu dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
3: eseun te ba re lomi to ba pe wa baba eh awon ti lo tawon bi kan o eh se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa lawon wa so fun won pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń se ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ wa lílò ni sẹnu.
2: Kìí ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi òun jùgò lẹ̀ fáṣán kinní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
3: Bàbá tẹ rí abalábí tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
2: Wọ́n fún yín nígò.
3: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ fún yín.
2: Ok wọn máa pààrọ̀ gò.
3: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá. Kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
2: Pé bógò yẹn ti lè lágbára tó. Tó lè wá pé kí mo fi sójú.
3: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹni tó lòun lọ sí ìlú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbòlọ́ lọ́dọ̀ wa tọ́lọ́ ń sì ṣe yanu.
2: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-51-61-58-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
3: Ẹ̀sìn àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ pò ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
2: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
3: Ẹ̀sìn àtọkùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
2: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
3: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
2: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí.
3: Ẹsẹ̀ àtọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o gbogbo àwọn tó ti mú ọlọ́run lọ́jọ́ èní bá ń tún wọn lẹ̀ tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara wàárẹ̀ ẹlòmíì wọn á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń tan mọ́ ìrìnbùsọ̀ méjì á di wàhálà ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de block mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀jù nínú ara kìí jẹ́ èèyàn rọrùn sùn tí ṣúgà bá pọ̀jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojúlẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
2: Bàbá wa ẹ s sọ̀rọ̀ nípa chronic infection ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ náà ń kọ́ tẹ mẹ́nuba lẹ́ẹ̀kan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ̀ ara ó lè fẹ́ ṣokùnfà ìrìnà déédé.
6: Ẹ̀sìn atọ́kùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn yìí tètè kíè sára kó tó wá jọba lódokùn. Ẹ̀sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa rí irú àwọn àpẹẹrẹ wọ̀nyí ìsọkùnrin ìsobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bínú ṣe ń kùn gbùrùgbù bẹ́ẹ̀ ni gbogbo ara a máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ a wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara a wá máa fún bẹ̀ ní wàhálà. Tẹ́ ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ náà run tẹ́ ẹ bá ń gbọ́ ògbólógbò akọ náà run níbì kan ló ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ rí ògbólógbò akọ náà run tá à ń sọ yẹn tẹ́ ẹ bá rí ẹlòmíì tí náà run bá gbá wọn mú àánú Ọlọ́run ó ṣe yín fún wọn tẹ́lòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ nífẹ̀ẹ́ wò bọ́yá ẹnìkankan wò ń àfọ́kù gòńpẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop ń bí ọba ká wọn lára dé tí wọ́n bá ń fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdó kọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ náà run yìí ni máa ń wọ́ síyàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá tí ò bá mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà run onítọ̀hún ò mọ nǹkan kan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹsẹ̀ kan kìí déédé ṣẹ́ atọ́kùn wọn ní ẹkún ló bá ikun wá. Gbogbo tí ń ṣẹlẹ̀ sí ìrìnà ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò wu tegbòtegbònú tí máa wá fanu wàárẹ̀ lómi wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹ̀já bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀ wọn ò wú tí ń ṣe wọn tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọn mú nílé iṣẹ òṣùlá àbà ńbẹ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìrìnà ẹdá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ tegbòtegbò tẹ wá ní gbúrò rẹ mọ gbogbo tí ń jẹ tọlọrun.
7: Tuntun lélẹ́yìí o láti iléeṣẹ́ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹun tó dùn tó dùn àfi kẹ́ ẹ yà lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ oríbọ lọwọ ìgbọnsẹ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọn de block mọ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ní kẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànà ká wá moríbọ lọwọ ara yíyún ara títa ọwọ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìnrìn ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fa ní so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ní kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀ jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeré ṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
4: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùlá àbà ńbẹ̀ a tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹ rìn síwájú ẹ rí Majok filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet Shopping Complex. Magnet Shopping Complex. E wonu re. E bere Osula Haba nbe. E yinti sagam. Te ba ti de ilaye roundabout. E wo inu ha ki won yen ti won ko ilaye si gadagba. E wo be. Ni waju CAC Church. E bere Osula Haba nbe.
8: E le pe wa sori ero ibanisoro yi o. 070-38-61-51-68 070-38-61-51-68
9: WhatsApp number one, Sini. Aoni, Faisan Lugbao.

0: Bismillahirrahmanirrahim. Wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbatihi wa man wala. Amma ba'du. Ati ibita de doni de na ko to koja. On na pa bi Allah Muhammad sallallahu alaihi wasallam bien sin radio. Dan se hejuna pelu sahibu wa o basin radio wa tan ja o bakas de ko de ran. Rasul Madina. So atwa ibita de doni ibita ti rest ni bi apata kan to to bi. So ti wa ra sun be de na re du ti se na ba kre ba wa ba. Gbogbo bi eruku abi katabake bale wa tan ba wa le soso. So titi ti ana fi dide an fi ari odo kan. Tabi eru kan ti ba wa da an ba wa lo re da gun. Ha be ba wa abe lowo eruna yi pe abe lowo eruna yi pe tin dena o pe se eran re ni awon agutan awon kina shatter rotate se o ni wara o ni ben so ba na bi sallallahu alaihi wasallam se fun wara won ara gban bi omo awon agutan yen ati awon bo ti ewure yen won gba da e pe ko nbe. So anabi sallallahu alaihi wasallam ati daun to wa beto ti wa nabi dan ko be sallallahu alaihi wasallam bana de fun wa rasi bi ife ti o wa lodo won to wa ni owo ma ni so so don ati ale fun para de na ni kosbatan min laban en ka de na ko ni kosba qalilatun qalilun min at-ta'am aw al-laban aw ghayrihima en ka ti ba to ba kere lo nje abi ni wara abi ke nkan mi na kan pe be de ni wara tana gbe fun su bi fe to ala sallallahu alaihi wasallam be ni abakro de ala ni won so pe e ka ti ama kipu obi omi si bi wara and my so be na ni awon bi ka to ba je bi oyin awon gbe lowo so be ni awon wa kan de sallallahu alaihi wasallam awon do wara tana gbe fun nbo se mo awon fi sibe awon gba sibe awon anabi mu je de sallallahu alaihi wasallam ni de anabi se kini awon fa anabi so baka na anabi sallallahu alaihi wasallam ashadu ala be so sorry idawa yen bi ti won e ta de lowo bi ta ri pe won lo mi si awon ala tun bi ta ra mi si ato se fe to wa lowo anabi sallallahu alaihi wasallam to wa lo do to wa ni yo wa ebi ti ama ra mi si te ara bo mi si be bi e kata ala ra ma ra mi si so ba e ta ma travel kẹbẹta ló tó ní tí abá débi tó ti sọmi tí wọn fi lè ṣàlọ aláàbẹ àbí tí wọn bá fẹẹ múná tí wọn mú bẹẹ abákùnrin ọdẹ lánàá bẹ ẹyọ ìtura níbi mọ sọlọlọ sọlọ báná ìbá ti bẹ tó gbé bá ti bẹ wọn mú mú wọn mú ní omi náà bẹẹ nígbà náà bí sọlọ sọlọ tí wọn bẹ anábì ṣàlọ alá wọn mú wọn ṣàlọ alá bẹ. So àwọn sọ fún anábì pé sọlọlọ sọlọ àwọn lọ bá anáb ko se kon gata ti anabi ti jini e so aba da misibi wala on fo me mesi wala ya je titi isale wala fi tutu so anabi sallallahu alaihi wasallam awon safa anabi pe emu wala emu fashari anabi mu dada tan fi ri pe anabi ti mu wala dada hatta radi tan fi ni won fi dun pe anabi mu wala dada thumma qal then bana so pe anabi wa so pe aya jama ba ni wan so jama ba ni wan so awon so pe o ti yana ni ba se ba ba jo ni awon lo ni so me ta tin ba jo ni awon lo won ni sayyidna bakradal an awon wa leyin anabi muhammad sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam awon wa waju won gun awon wa waju se pe tin ni jo tin do awon lo si kini so tin mo lo si medina mo lo so anabi wa waju abakr sallallahu alaihi wasallam bakradal an àwọn wà ní ẹyìn ìyẹn nínú aládàn alábáwá o ni pé àwọn tí a tó wá jẹ́wé èèyàn ńláńlá tó wá ti lókiri àwọn máa ń wà níwájú nǹkan ọ̀gbọ́n ni àwọn tó bá jẹ́ ẹni tó wà lábẹ́ wọn soyọ tó bá wà lábẹ́ wọn àwọn máa ń wà lẹ́yìn aládàá tí wọ́n nìyẹn kódà àwọn lábá mi ń sọ wọn fi ń sọ̀rọ̀ wọn fi ń ṣe fáàlì wọn ti pé tí a máa ṣe fáàlì wọn ni nahnu narkabu àwọn ìnáhùn narkabu sudoro alhibir àwọn máa ń wà níwájú àwọn máa ń wà níwájú ràn kúmínì wájú làwọn máa ń jòkó làwọn máa ń sọ níbi ìkàgùn wájú lẹ́tìrí wa وبنو فلان يركبون في عجاز الإبل سيسي دعوة أعوال مي أيام من جوكو أيام كابوا من جوكو سو لا ترى به أباك رجل أنا واني أيام نبي محمد صلى الله عليه وسلم أباك رجل أنا كتو يكوي أو يما أما تجمع بها مدى مدى أن بها نبي سو سنوى ما نبي صلى الله عليه وسلم bi abakir ba ti pade eke yen ta ba ti pade abakir sahabi abakir siddiq radhiyallahu anhu aba ti pade won dan wa abu sayyidina ba wa abu sayyidina abakir radhiyallahu anhu man hadha ar-rajul alladhi bayna yadayk yen ko won ti ma sayyidina abakir ta wa nen ti o wa jure yi yen ko sayyidina abakir fi anabi ga kan wa ni waju awon te la nabi layin ara ko ina ni so ati pe yen to wa ni ba on to anfani meji ni pe kinna awani fa nabi sallallahu alaihi wasallam fa nabi lowo sallallahu alaihi wasallam abin se akon fa nabi muhammad sallallahu alaihi wasallam eke jini pe won se se pe enti oba fi de pa nabi abi ko se kini abi ko ye pe awon la won falagba abi lo ye pe awon ni awon falagba sallallahu alaihi wasallam so allah akbar dala anhu wa anta so bi won se se niyan ti an ba tan ba ti bere lowo ba pe be ta ni to awon waju re sayyidna bakr dala awon adam pe ya akun te no won to awon waju mi enta me sona ni tawriya wan pele yun tawriya ti dolo kan ni tun word kan ko ni tun meji nitun ma kan be to suma on kan ni enta ba so ba le ro etun ma keji ko suma tun da ma lo dolo fun o ma lo dolo fun tun me na etun ma ti o wa suma ni ero ti e awon be se taamiya lori awon yan ni ma be mi ro fi oro ru ya doju so kan ya wulo na wa yi kan mi ti eyan ba ti di pe eyan fe gbe mi esa abi dukiyan so that eyan ma se da njani abi koda so koda eyan ni so yi pe tan ba ni ta lo lowo won lo lowo la peju e ta lo lowo da peju ona mo jari ko lo ko furo ko furo ko fisha so wa ken ko den ka lo na mo wa ta lo na so ko no ko lo lowo won ko lo ni je ko mo dada kun kaka ba òhun kọ́ lòun lówó ṣe hàn pé òhun kọ́ lòun lówó ni pé ọ ní túmọ̀ sí pé òhun kọ́ lòun ni wọn kò sí lọ́wọ́ àbí ayébẹ̀kọ́ ìtumọ̀ ẹ ló súnmọ́ ìtumọ̀ tó jìnnà tó yẹ pé nínú ìtumọ̀ ẹ náà pé òhun kọ́ lòun lówó ọlọ́run ló ní ṣèbá náà ló lówó àbí ọlọ́run ni olùkọ́ kan so that èèyàn táwọn èèyàn ń pè tó ti irú eléyìí ṣe fẹ́ máa lọ bá ti lọ́sọ̀ kẹsìrọ́ bẹ́ẹ̀ náà ni tí ẹ̀yà bá fẹ́ rẹ́sì ẹ̀yà bá fẹ́ sọ̀rọ̀ pé tí wọ́n bá sọ fẹ́ lómi pé wọ́n sun tẹ́lẹ̀ bá tọ̀mọ̀ pé wọ́n sun náà lọ́pẹ́ ẹ̀dá pẹ́ẹ́bá jí wọn ọlọ́mọdéárí dọ̀rọ̀rà ọlọ́mọdéárí rà lórí dọ̀rọ̀rà ọlọ́mọdéárí ìpọ́njú tó ti yé ẹlòmíì ẹ̀ kẹsì kan tí ẹ kí wọ́n jiyàn sí ọlẹ́ni wọ́n jiyàn sí àwọn dẹ̀ ti dà bá wọn ti ṣe wàhálà àwọn ti ṣe pé wọ́n fẹ́ rẹ́sì wọ́n wá ní tọ̀ ṣe ń gbá ti bẹ̀rẹ̀ àwọn ọ̀run ẹsẹ̀ pọ̀ wọn ò sí ń tòsí àkọ́sùn ni o wọ́n fẹ́ sùn pé ẹnú wọn ò sí ń tòsí ṣe à pé ní àwọn bá sí ń tòsí ìtumọ̀ ó ní ìtumọ̀ méjì àbí nínú ìtumọ̀ tó ní èyí tó súnmọ́ ni pé kò sí ń tòsí báyà wọn ò sí náà àbí nínú ìtumọ̀ tó jìnnà tó pọ̀ wọn bẹ́ẹ̀ ni pé ẹ hàn bá sùn náà ìyẹn ò sí ń tòsí àbí àwọn à ń tòsí so ti ṣùgbọ́n o táwọ́ríyà tí àwọn bá sọ́ra ó lè ṣe kíni o ó lè sún yàn débi rọ so ó níbi tí wọn ti máa ń lò ẹnu àwọn mọ̀báìtì bàlágà ni ẹnu àwọn mọ̀báìtì bàlágà ni sọ yàtọ̀ ní kúkúrú sẹ́yìn náà bá kí ní àwọn aṣẹ bíi wọ́n ní ọkùnrin tí ń tọ́ ìwọ̀n tọ́ náà nù sẹ́yìn pé ní tí ìsúmọ̀tọ́ tó súnmọ́ ni pé ń tọ́ ọ sọ́nà pé ibi tí wọ́n lọ nígbà tí àwọn bíi àlápẹ́ ẹkùn gbàbí ṣùgbọ́n ìtumọ̀ tó ní táwọn agbẹ́lẹ́wọ̀ tó jìnnà tí wọ́n ti dọ́ yé o ni pé ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́wọ́ ni kí wọ́n máa tọ́ àwọn sọ́nà pẹ̀lú ìyọ̀dọ̀ lọ́wọ́ ẹ̀yẹn pé ọ̀nà islam ojú ọ̀nà islam ọbẹ̀ alámọ̀ǹkà inú sọ́ọ̀tì báyọ̀ pé hídínà sọ̀rọ̀tọ̀ mùsùlùmí kò sí so that hidaya bi pe hidaya dilala ni pe ànábì ni ń tọ́ka ọ̀nà mà sáwọn nípa ẹ̀sìn islam ń kọ́ àlẹ́ islam àwọn òṣìṣẹ́ ìdáhùn òṣìṣẹ́ náà ló ti yé kèsè ìdájútọ̀ ní kí wọ́n gbà yòrò sọ́lọ̀ lọ sọ́lọ̀ wọ́n gbà lọ àdùn so látàlá bẹ́ẹ̀ ẹni kíkọ́ lè fura pé ẹ̀hìn asa nẹ́bí náà ṣẹ́ńtì wọ́n wá ní so ti yé rọ́dì ọ̀rọ̀ àdùn wà lọ náà.
1: وكان موضعهما
0: ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n kọjá ní bí tẹ́ǹtì obìnrin kan tí wọ́n pè ní ummu abd al-khuzaiya àwọn ta tẹ́ǹtì báyìí tọ́ wọ́n ń dòkú tí wọ́n rán sùn bí wọ́n ti ń tọ́jú àwọn tó bá ti ń kọjá yóò fún wọn lómi mu tí wàrà bá ń bẹ lọ́dọ̀ yóò fún wọn wàrà allah akbar ṣùgbọ́n àyè tí tẹ́ǹtì yẹn wà òun náà ni mushallal ní etí bẹ̀bẹ̀ kudaid àbàtọ́ ibi kudaid yẹn nítorí jìnnà sí medina asari maka òun náà ni 13 kilometer ẹni tí wọ́n sì ń kọ́ jìnnà púpọ̀ náà 13 kilometer àbí. So wakana tu mama abadi so mama abadi oje ya kan badi za to jade yani pe ti ona se to jama to kon yani pe en to za ni akitiyan to la kitiyan to si la farada so tahtabi bi fina al khayma abe tanti na ni manwa so abe boji maybe waju tanti ni manwa tọ́lá ti wá ń bẹ̀ tó ìjọ́sẹ̀ náà ni pé àwọn tí wọ́n ti ń kọjá láwọn àjòjì láwọn tí wọ́n sì rajò yóò máa fún wọn lóúnjẹ aláhàpàd wàtúskì àbí wàtúskì ẹ sì máa ń fún wọn ní mímu náà bọ́mi ni òbí wà láti yóò fún wọn ẹgbẹ́ sọ́tọ́ náà kẹ́sẹ́ pé kíní òun kàn fún wọn ní kẹsẹ́ yẹ pé kẹsẹ́ pé ń tà bá anábì anábì sọ̀lọ̀ sọ̀rọ̀ àti abakar sidik ọ̀sẹ̀ kọjá lọ́jọ́ àwọn fasa aláhùn fasa aláha wọn bá bèrè ọ̀rẹ́ pé ṣé kankan bẹ ẹni fáwọn ẹni pé bí oúnjẹ àríbí wàhálà àríbí kan ọ̀nà òun fọlá àwọn babura kò sí nǹkan kan wà tí nǹkan bá ṣẹkù lọ́dọ̀ ọ̀nà ẹni bùkátà sí ẹni pé ẹni ní wàhálà àti kí wọ́n gba iná dojú ẹni ní wàhálà pé kí wọ́n gba iná dojú kò sí wàhálà so kò sí wàhálà pé kí wọ́n gba iná dojú náà aṣáá bá aṣọ so àwọn aṣáá àwọn góòtì àwọn àyè àgùntà yìí so kò sí ẹ̀yà ni pé kẹsẹ̀ wọn ò lè jẹ wọn kàn ra wà bí wọn ṣe wà lábẹ́ tẹ́ǹtì yẹn so wọn àlọ́ ara bí wọn ṣe wà tẹ́ǹtì so kò tó tiẹ̀ so ọdún yẹn ọdún tẹ́ pé ìkàlẹ̀ jẹ́ so tiẹ̀ bí wọn níbi sọ̀lọ̀ sọ̀lọ̀ bí wọn ṣe wo ṣáàtì kan wọn wo góòtì kan ewúrẹ́ kan náà ewúrẹ́ tó wà ní àbẹ̀ tẹ́ǹtì wọ́n di pé wọ́n bá sọ pé kí ló ṣá kí ló ṣe ewúrẹ́ yìí ìrẹ́ mọ̀mọ́ abájú mọ́nà ewúrẹ́ yìí kò lọ́dọ̀ jẹ́ pẹ̀lú àwọn ewúrẹ́ yòókù kò lọ́dọ̀ jẹ́ pẹ̀lú àwọn ọ̀gùntàn yòókù ni ànábìá sọ pé sọ́lọ̀ sọ́lọ̀ ọ̀dà ṣé wàá ń bẹ ní ọmọ rẹ̀ obìnrin sọ pé a ní ewúrẹ́ tí ọ̀gbẹ́ àdùn yẹn ni pé ó lẹ́dí bíi pé kò lè ẹ̀ lérí wàrà kankan lára rẹ̀ ṣe ẹ̀ lérí kí ni wàrà kankan fún lára rẹ̀ anábì sọ pé sọlọ sọ ọdà sọ ọ̀hún yóò dá fáwọn káwọ fún wàrà rẹ̀ ẹ̀ pé kò sí wàrà lára rẹ̀ lẹ́nu níbi ọmọ rẹ̀ o anábì sọ yóò dá fáwọn. ọwọ́ ni ọ ní òun fi bàbá àwọn màmá àwọn òun fi díẹ̀ mẹ́rẹ̀ anábì tọ́balíwàrà bẹ́ẹ̀ bọ́ ọ̀ṣíwàrà bẹ́ẹ̀ tọ́balíwàrà fún òun yóò dá ìtura rẹ̀ bàbá sàhárà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ anábì wa wà kọ́ pa ọ̀yà ewúrẹ́ yìí ọ̀rọ̀ àfọ̀rọ̀ anábì wa kọ́ pa báyìí ọ̀sán mọ̀nà bó ṣe kọ́ pa báyìí lẹ́nu bèsè pé bisimilá anábì wa sàdúà máa lọ sí bisimilá Allah akbar. So bí ó ṣe gbé wàrà débi ọyàn ewúrẹ́ yẹn anábì wa ni kí wọ́n bá wọn gbé iná ife tí wọ́n gba wàrà sí bí wọ́n fún wàrà sí yárùbẹ́dọ̀rọ̀ tọ́ anábì wa fún àwọn ènìyàn ní wàrà yárùbẹ́dọ̀ yẹn pé yáàkì àlọ́hà tí wọ́n tọ́wọ́ láti bí kí àwòrán tó láti mẹ́ta sí 9 àbí 10 náà ní àwọn ọlọ́hà gbogbo ọ̀nà anábì wa fún. Wọ́n tó bí àwọn ẹ̀sán láti délé ẹ̀ẹ́dẹ́ ti lé 80 lápèjúwe eléyọ̀ láti lé báyìí ẹ̀wọ́n láti lé báyìí ọwọ́ láti bẹ̀ sí dé 80 bẹ̀ ẹni pé wọ́n pọ̀ tí wọ́n padà níbi sọ́lọ́lọ́ sọ́lá fásità bọ̀rẹ́ bá ọmọ ọ̀sẹ̀ ìlú bọ̀rẹ́ bá ọmọ ìṣẹ́lẹ̀ ìgbà islam bó sì gbà islam báyìí ni gbogbo ọjọ́ tẹ̀lé àwọn náà gbà islam. ọ̀sọ́
1: ẹni pé wọ́n sọrí rẹ nù wọ́n sọrí rẹ pẹ̀lú orí rẹ pẹ̀lú sáàbí orí rẹ tán bùrẹ́ dà mọ̀ọ́sẹ̀.
0: wọ́n yẹ dá sàkọ́rọ̀ bí iláhùn wò náà sàn ló sàáìdì fàáìnà hàn sùádà. abẹ tọ́lá bá ti sẹ̀rọ̀ tọ́ba ti dé sábẹ́ olórí rẹ èèyàn àwọn náà sọrí rẹ kọ́lọ̀ kó sẹ́wọ́n lórí rẹ ìgbà tọ́ba àlàbẹ́ ni kọ́lọ̀ kó sẹ́wọ́n lórí rẹ. anabike ishaa yanibe ishaa sirat ishaa anabike awọn akirun yan anabi sallallahu alaihi wasallam. bi bureda sọrọ dawin yan rẹ titi anabi fi wa de jọn ti wọn fi wa de lẹyìn ìgbà tí wọn jagun ọhún sallallahu alaihi wasallam. lọ́dà nínú ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ bí pátákà kàìtọ́ yìí ọ ni pé gbọ́dọ̀ ọgbà tí ọ̀dọ́dọ́ bá ti hàn síyàn kí wọn má tún máa slow àti ṣe kíni àti gbẹ ọdọ́dọ́ náà ẹ̀yẹn ni pé kí wọn máa jẹ kó máyà máa ká máa fi ọdọ́dọ́ yẹn falẹ̀ kí wọn tó ṣe torí ẹ̀mọ ìgbà tí kò dé àti ká kọjá nínú àwọn ẹ̀tọ́ ẹgbẹ́ náà ará mẹ́dínà tí wọ́n lọ sí ìlú maka tí wọ́n gba islam dáná bí kò wọ́n sì lọ́sìn oku subhana la ntoma kunya lo boya ko ya ise kaka ko la ko la ko la fara ti jaba ko la nabi muhammad sallallahu alaihi wasallam kan o jidi medan ti ku allah akbar boya ko la ki no ga ko la ba da mo sa ti dana fara nabi muhammad sallallahu alaihi wasallam en te pe o ra se kan die o se bi ko fa allah wa ba ki lo ba kan sa be o lo do o se bi do le se kan se en ta ba lo ta ba tele o na no ja fa ne ní ayé bí kótó lójú alùpùpù yàrá so bákan náà nínú ẹ̀kọ́tọ̀ mẹ́mẹ́ ni kìí tí a bá ti bẹ̀rẹ̀ stamp ó ti bẹ̀rẹ̀ sí ní practice ẹ̀sẹ̀ stamp náà nìyẹn ẹ̀wọ̀n àwọn ènìyàn yìí bùrẹ́dà mahusé àtàwọn tí wọ́n pẹ̀lẹ́ 80 sọ ọ̀rọ̀ dé aláwọ̀ náà máa yìí táwọn náà bẹ̀rẹ̀ stamp kó sì bẹ̀rẹ̀ stamp náà bẹ̀rẹ̀ stamp ìmẹ́rẹ́ tí wọ́n máa bí nkì ìṣá ẹ̀ jọ àwọn náà tó dẹ́yà náà bí wọ́n nkì ìṣá ẹ̀ wọ́n sọ pé bẹ́ẹ̀ ọ̀dọ̀ lákà ẹjọ́ dọ̀la ẹjọ́ dasibọ́ọ̀lù ẹjọ́ di ẹjọ́ di aṣọ ẹjọ́ kejì rárá so bí wọn bá ti gbẹ stamp dára bí ẹgbẹ́ sẹ ma ṣàlàyé ẹsẹ so irun tó bá gbẹ stamp báyìí irun tó bá wọlé lákòókò yẹn kọ́dà tó yẹ pé àkókò ọ̀run tí wọn bá gbẹ stamp kò tí kò ta so ti àwọn náà kírun yẹn náà àwọn náà ṣe kí ni wọn kírun yẹn nínú ẹ̀kọ́ sí mẹ́bẹ́ ni torí pé bàtà yìí wọ́n tò lẹ́yìn ànábi nítorí wọ́n kàn sí ní pé wọ́n bá ṣàlàyé wọ́n ṣe pé ẹ ṣàlàyé wọ́n ṣe ṣàlàyé báyìí ọ̀yà bí irun tàbákì báyìí wọ́n bá ṣàlàyé lẹ́yìn tàbákì tán wọ́n máa kọ́ wọn ní àwọn ẹ̀sìn níwọ̀n bá látòrí irun kíkí bẹ́ẹ̀ náà aláwọ̀ bàrà tó ní ìmọ̀ ọ̀yà. anabi sallallahu alaihi wasallam yatafaalu won ma nrero daada ni anabi ero raburu iyen ni pe anabi oni so pe eye ti n fo bo wayi abeye to bo yi ibi to fo lo apọsi ni a je pe n to won fe se oni daanu abi to n jade lo so oni sase ege nbe no anabi oke n se be sallallahu alaihi wasallam anabi ma nrero to daani koda anabi so pe sallallahu alaihi wasallam wayo jibu alfa so kí ẹ máa lérò tó dáa ó wọ ọlọ́ọ̀bá púpọ̀ jù ìyẹn máa lérò dáadáa ní àwọn náà ṣe dáadáa fún mi ọ̀nà ọ̀dẹ́ tó lọ́nà tó lọ́ka tó lè ọ̀nà ọ̀dẹ́ fún mi yóò rọrùn fún wa láti ṣe so ìyẹn máa lérò dáadáa pẹ̀lú ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni sàbà náà bí tẹ̀sán fún mi hadith sahih náà hadith kùsì pé a náà ń dá hasan zan níbí ọlọ́ọ̀bá bá àwọn bá dé kí ọlọ́run sọ́mà al hadith kùsì pé bó ló ń tí èèyàn bá ti lérò ìrora tó ń bá tẹ́ ọ́n tí ẹ̀dá ń bá ní sóun èèyàn bọ̀ ọlọ́run bá ń bẹ̀ èèyàn ṣe kíni èèyàn bọ̀ ọlọ́run bá ń bẹ̀ ẹjẹ́ á lérò dáadáa pẹ̀lú ọlọ́run ọba wa kò sí ìnira tí a lè máa rí tí a bá ti lérò dáadáa pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ṣe di kíni yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ fún yóò yọ kúnnù nira yóò kúnnù àríjẹ àìrí náà rí lọ àìtó ọlọ́run ọba yọ kú tó bá ti lérò dáadáa pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ṣùgbọ́n o yóò ṣiṣẹ́ tọ́ ni o ò náà gbìyànjú sí tọ́lọ́run ọba yóò tẹ̀lé tọ́lá ọ̀sìnpáná tẹ̀lé tẹ̀ tẹ̀ náà bí lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ nílò ọ̀pọ̀lọ́ ọ̀tá yóò sì gbìyànjú kíta ọ̀hídìí oṣù kìnnì kíta ọ̀hídìí oṣù kọ́mọ̀dá kanú pọ̀ mọ́lá ọ̀bá gbogbo sí kọ́lọ́kẹ́lẹ́ mọ́ so that the man is your good young.
1: Bye bye bye bye bye. So àwọn ọ̀nà tó clear tó jẹ́ wà àwọn ọ̀nà tó jẹ́ pé àwọn ọ̀nà tí ó dá fọlá tó fa rikóòmà má fi wọ́n lẹ̀ o tí tó fi mọ́ adé ojú ọ̀nà mìíràn kó se mọ́ adá ọ̀nà ọ̀nà tó ní kó mọ́ àdánù tó ní kó mọ́ àbákẹ́dà ọ̀dá láàrín àti àtànẹ́bí sọ̀rọ̀sọ̀rọ̀ tí tó fi mọ́ adé lu mẹ́dínà tó fi mọ́ àwọn mẹ́dínà. Àtànẹ́bí wa sọ pé ìwà masirid ọ̀yá wọn padà lọ sọ́dọ̀ olówó rẹ̀ náà. Àyíyá mọ́ra ọ̀sán. Àyíyá sinmi ibi la. Náà ọwọ́ ní sọ fún olówó rẹ̀ paláṣẹ pé kó ṣe kí ni wọ́n paláṣẹ pé kí ó fi àmì sí rànkúnmí ẹ̀ kó sàmì sí rànkúnmí níbi àwọn ọ̀run rẹ̀. Náà kí ìdàl fáras ní òde wọn ti ẹ sí. Halkotan ẹni bínú bí sọ́kù méjì báyìí. Náà sọ́kù méjì náà. Ọmọ dàbẹ̀ iná ọmọ mẹ́ta. Ó sì fà tó jẹ pé fà tó ṣe jẹ. Náà. So fàhíyà sí mọ́tò. So sí àmì wọn náà nìyẹn. Tọ́ ìgbà táwọn kẹfẹ́rí dé nígbà táwọn jagun ọ̀hún. Tọ́ a ó sì rán ẹrú rẹ̀ yìí tí ń jẹ́ Masoud ọmọ Hunayda láti Arj. Ọ̀run rà pé ọ̀yá oníkóòrò ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ ní Mahasa Osulam. Ọlá padà méhì ilẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n ní kóòrò ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ ànábì kọ́lọ́ sọ fún ànábì pẹ́tọ̀. Àwọn mọ̀ṣíkú ní ti dé o. Náà kó sọ fún ọpẹ́ ti dé à. Náà ibi màkúlá lẹ sọ̀rọ̀ yìí sọ pé sọ yìí. Ọ̀sọ̀ ọgbà látọ̀dọ̀ tọba rí. Ọ̀nà wa kọ̀dọ̀ Aṣọ̀mọ̀ bá dàkúdó ní Rasulullah sọ̀rọ̀ sọ̀rọ̀. Al-Madinata ọ̀ká ni Yasukun Al-Abd. Lẹ́yìn ìgbà ni Ọ̀sọ̀ yìí ọgbà Islam. Lẹ́yìn ìgbà tí ànábì dé lu Mẹ̀dínà sọ́lọ́lọ́ sọ́lá. Ní sì ń gbé Al-Arj tó jẹ́ agbègbè tí ó wà níbi tí ń bẹ̀rù náà nù. Ọjọ́ ìrìn tí wọ́n ń gbà látá níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ ń gbà látá ọba kìí sídìkì lọ́jọ́ là. Nínú agbègbè kan jẹ́ pẹ̀lú rí nínú agbègbè kan jẹ́ pẹ̀lú rí ànábì pàdé Zubair sallallahu alaihi wasallam. Zubair yìí ó wà ní àwọn èèyàn tí àwọn mùsùlùmí tí ànábì rí wọn papọ̀. Wọ́n jẹ́ businessmen ni wọ́n sọ. Wọ́n jẹ́ tí wọ́n ṣe business tẹ́ pé wọ́n ń darí bọ́dá ti lu ṣá. Zubair bùnú àwọn yìí ó wá fún ànábì láṣọ sallallahu alaihi wasallam àti abakar siddiq. Àwọn aṣọ tẹ́ pé aṣọ fún kínníkínní ó fún wọn náà ọ́fíṣẹ́gẹ́tì fún wọn. Ọjọ́ lẹ́yìn ara tí wọ́n bá pàdé lọ́jọ́ ọ̀nà àti tó ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ ọ̀nà. So kí wọ́n tó dé Mẹ̀dínà, kí wọ́n tó sọ̀kalẹ̀ sí Mẹ̀dínà nìyẹn. So ẹ̀tọ́ wa kún sí ni pé bàtà náà ibi dé Mẹ̀dínà bá náà ibi sọ̀kalẹ̀ sí Kóbá sọ̀rọ̀ síwájú ẹ̀ náà pé Kóbá sọmọ sàn náà lọ́sọ̀ Kóbá o Bilmadi wọ́n sọ pé Kóbá Bilkọ́sì. Anjẹ́má ṣe tán bá lọ́gà tó kọ́sì. Sọ̀yẹ́ tọ́ba abẹ́ Yusuf oyè ọmọ sọ́fọ̀ ẹ̀ máa fún tẹ̀mín. Ṣùgbọ́n tọ́ba wa ní Mọ́dù báyìí Mọ́dù báyìí Yusuf àlà Yusuf àti sọ Ìtọ́fà. Àwọn tẹ́lẹ̀ sọ pé ó lè gba tẹ̀mín ní tẹ́lẹ̀ kò lè gba tẹ̀mín. Àgbọ̀dọ̀ gba kẹ́sùn àti ẹ̀lẹ́gbẹ̀ kan sọ́tí àṣàlẹ̀ ẹ̀ síwájú. Mọ́ sọ̀rọ̀ yìí fún wọn náà pé Kóbá méjì ni Kóbá. Àyè méjì ni wọ́n pè ní Kóbá. Àyè àkọ́kọ́ ni èyí tó wà Màdínà. Màdínà níbi fún wọn sọ̀rọ̀. Àyè kan tó ń pè Kóbá ni. Àyè kejì ni pé òun náà wà lágbègbè Makka àti Basra. Wọ́n pa èyí ní tọ́wà ní àgbègbè mu. Tọ́wà láàrin Makka àti Basra wọ́n pè ní Kóbá. Kóbá kejì nu. Ǹjẹ́ tó gbajúmọ̀ ni ti Kóbá tó wà Màdínà. Èyí tó wà lágbègbè Makka àti Basra yẹn. Ẹ̀gbọ́n Basra náà wọ́n ìlú kíni. Inú àwọn ìlú Iraq ni. So wọ́n pè náà ní Kóbá. Sọ ti yẹ. Ọ̀dọ́ àti àgbàlẹ́ wọn bíi Kóbá ní Mẹ̀dínà ni o. Nà wọ́n náà sì lọ gbajúmọ̀ jù.
0: wàfẹ̀ yà mí ẹsẹ̀ náà kàtàndé sọ̀tà sí i lájọ́ amándé nínú rọ̀bí làwàl ní ọdún kẹrìnlá ní ọdún kẹrìntẹ́lá ní gàtọ́ sàn ẹ̀bí lójíṣẹ́ iná ni wọ́n sọ kàlẹ̀ sí kò bá wọ́n sì lè dé 3 September 2022
2: náà.
0: Kọ́lá ọ̀rọ̀ tó bọ́nu Zubair. Ọ̀rọ̀ tó bọ́nu Zubair. Ọ̀rọ̀ àtàmọ́ Zubair ń sọ pé àwọn Mùsùlùmí ń jọ yẹn. Wọ́n dọ́pọ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń jáde ní Maka wá sí ìlú àwọn. Ojoojúmọ́ wọn máa ń dájú lọ sí Alhara. Wọ́n máa ń tẹ́tí pé ń gbọ́dọ̀ ànábì òde ní ọ̀dọ̀ ọ̀dọ̀ Mẹ̀dínà ọ̀dọ̀ ọ̀dọ̀ Mẹ̀dínà. Wọ́n sọ pé ànábì jáde kún Maka. Ojoojúmọ́ tí wọ́n bá ti dé báyìí dé aya wọ́n sẹ lọ́wọ́ wọ́n sẹ lọ́bọ̀ wọ́n sẹ lọ sí pé káwọn ọ̀lọ́lẹ̀ wọ ọtí ìlú pẹ̀tọ̀ sánàbì díẹ̀ sánàbì díẹ̀ àti dé sọ̀rọ̀sọ̀rọ̀. Bí wọ́n sẹ wà ń bẹ̀ láti dájí nìyẹn o títí tó wọ́n fi wá mú òun ní ọ̀dà padà sílé tọ́nà bá ti mú wọ́n tó padà sílé tọ́nà bá ti mú gán wọ́n tó padà sílé wọn pẹ̀tọ̀. Kántó bí àwọn ẹ̀sán láti délé ẹ̀ẹ́dẹ́tìlé 80 lápẹ̀lúwẹ̀ eléyìí láti lè máa bọ́yá ànájọ́ ti dénú ni náà sọlọ sọlọ. Mo ti di pé wọ́n ra pẹ̀yìndájọ́ kan lẹ́yìn tí wọ́n ti retí tí wọ́n ti retí ànábì púpọ̀ sọlọ sọlọ. Fọlámà áwọ̀ ìlà àbúrò ti hàn. Náà bí wọ́n ṣe di pé fọlámà áwọ̀ ìlà àbúrò ti hàn àti wọ́n ti dé ilé wọn. Wọ́n kálukú ti délé wọn àbí wọ́n ti délé wọn ṣùgbọ́n wọ́n ti dé agbègbè ọkùnrin kan nínú àwọn yahudi ìyẹn ni pé etí bèbè ilé ẹnìkan nínú àwọn yahudi. Àlà otomi otomi ni ntọ́bàjẹ́bi fẹ́ǹsì tó ti hẹ́ ọ̀tán jẹ́bi amódi kan nínú àwọn amódi tàwọn yahudi náà lè amí yàn dùrù ilé yìí tí yahudi yàrá ń wo ìka tí lẹ́yìn àmójú pé kíní ń bọ̀ kíní ẹ̀sọ́ ti yé kí lọ́wọ́ rí i. Fàbásọ̀rọ̀ bí rasúlù dá sọ̀rọ̀. Ó ṣe pé tájú kan rí ànábì nù. Ẹ ká ní bọ̀ọ̀ ànábì sẹ́yìn pé àwọn sì rèé ọlọ́run sọ bá ànábì ṣe ìròyìn ànábì ti bẹ nínú tààrọ̀ àbí àwọn afáwọn ti kà á dẹ̀ ti sọ fún wa. Sọ bẹ́ẹ̀ ànábì sẹ́yìn bẹ́ẹ̀ nù ìjìn náà. So bó ṣe rí ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwọn sàábì ẹ̀dẹ̀ àtàwọn tágbà ànábì lọ sọ̀rọ̀sọ̀rọ̀. Lẹ́yìn tí wọ́n funfun kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n funfun lẹ́sẹ̀ so wọ́n funfun lẹ́ẹ̀lẹ́ ìgbàanì àtúnpẹ́sẹ̀ ẹ̀dùn pé ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ àti ọba pé wọ́n tó wọ́n so aṣọ pé aṣọ síwájú pé Zubair tó fún wa ní kíni ó fún wa láṣọ funfun. So bí wọ́n ṣe wọ́n bẹ́ẹ̀ nìyẹn bí wọ́n ṣe sọ náà. Bí ìyàwó ti sọ pé ẹ̀yin ara ẹ̀yin lálùbáwá bàbá bá yín ni ò tẹ́ ń retí bàbá bá yín ìyẹn ni pé ànábì sọ̀rọ̀ ànábì ní sọ nìyẹn báwọn àwọn mùsùlùmí ṣe dìde nu lọ síbi nǹkan ìjà wọn wọn bá mú nǹkan ìjà wọn bá fi nǹkan ìjà wọn kọ́pá ẹni tí ó mú dá ẹni tí ó má dá ẹni tí ó mọ́ bẹ ẹni tí ó mọ́ kọ́ ẹni tí ó mọ́ fà wọn sì jáde ní pátálá tọrọ rasulillah sallallahu alaihi wa sallam harọ. So wọn àlọ́ lẹ́pàá dáná bì ní òkè harọ. So lẹ́yìn harọ bí jìnnà níbẹ̀ mẹ́dínà harọ tó wáá kìm àti harọ tó wáá búrọ̀ ni wọn pè ní alhaq.

0: Ọlọ́run ọba ọ̀rọ̀ àtútìdé lálẹ́ yìí. Ọba kan ṣoṣo tó ṣọ́ wa láti ìjẹjọ tó tún ṣọ́ wa di ọ̀sẹ̀ ẹ̀tù ni. A tún láǹfààní àti pàdé ara wa, ó ti di pẹ̀kínpẹ̀kín lálẹ́ yẹ kalẹ́ o.
1: Agbọ́ba ló wáyé, káyé wa lè dùn.
0: Ọlọ́run ọba náà ńlá fìbà fún láṣálẹ̀ ẹ̀tù ni. Bákan náà ńlá tún ṣe kìnnì láǹkan sára sí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò ìgbẹ́ kalẹ́. Ẹ̀kú etí ìgbọ́ wa, ẹ̀kú gbogbo ìgbà wa tẹ́ ẹ̀ máa gbọ́. Ẹ ṣeun o, ìfẹ́ wa lẹ nítẹ̀yìn yìí bẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí. Akáìmọ́yé èèyàn wọ́n mọ pè á láàrin ọ̀sẹ̀. Agobínú lẹ pè tó yín ná rédíò yín mo kàn já bẹ́ẹ̀ ni. Kí ni orúkọ, kí ni nọ́mbà yín, kí ni fírígúẹ́nsì yín? Ẹ ṣeun. Gbogbo wa pátápátá náà ni mo mọ̀ pa a ti wà ń bẹ̀ báyìí.

Olè lórí ẹ káàbọ̀ torí ètò aragbaunda láṣàlẹ̀ tòní tọ̀ a tún ti dé o gẹ́gẹ́ bẹ́ ti mọ̀ wípé ìtàn ìgbésí ayé ládòkè akíntola náà là ń ṣe kíni ńlá ń mú lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí ni láwọn àkókò tó jẹ́ wípé a mú wá tó sì jẹ́ wípé gbogbo ìgbà tá a mú àwọn ìtàn yìí wá ọ̀pọ̀lọpọ̀ wà lórí ọ̀fẹ́ àti gbọ̀ngbà náà ńlá fi wò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tó jẹ́ wípé ó lákaakì ó ní kìmí báhun ká mọ̀ ṣe àtúnmúwá rẹ̀ tọ̀ a tún ti wá dé lálẹ́ yìí ọmọ aláàgbà jílù kérekére jọ ọ̀sẹ̀yìn rèé ọmọ aláàgbà gbárùkù wálé ọmọ nígbàtà ti lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi ọmọ elédè tó pèdè títí tó fi pegede pèrègede lágbolé elédè kórí ó jọ kó gbé mi débire àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi àdàbà náà lẹ́yìn èèyàn mọ̀ mí sí a ti dé náà nu lórí ètò aragbaunda lónìí a tẹ̀ wájú nínú ètò eléyìí tó jẹ́ wípé à ń bá a lọ ẹ sì mọ́ gbà pé wípé bá aago mọ́kànlá bọ́ bá ti pè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á de iléeṣẹ́ solution mo kí lórúkọ àwọn ọ̀gá wa nìkan nìyí ní gbogbo agbọ̀n pátápátá náà la fi ń kìí káàbọ̀ sórí ètò tọ́ ìtàn ìgbésí ayé ládòkè akíntola gẹ́gẹ́ bí mo ti sọ kò sí bá a ti ṣe yànnàná ìtàn ìgbésí ayé rẹ̀ tá a ní sọ̀rọ̀ nípa ọbáfẹ́mi awolowo bẹ́ẹ̀ ni ò sì sí bá a ṣe sọ ìtàn ìgbésí ayé ọbáfẹ́mi awolowo tá a ò ní sọ̀rọ̀ nípa ládòkè akíntola torí ọ̀rọ̀ àwọn méjèèjì bí ìgbà tó jẹ́ wípé èèyàn fara èèyàn dání wálé ayé ni pé ẹ jọ kọ́ wọ́rìn ṣùgbọ́n gbà wọ́n délé ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní ìforígbárí ìforígbárí wọn ìfàsẹ́yìn tó mú bá ilẹ̀ yorùbá àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ kìí ṣe kéke o rabaraba rẹ̀ sì ń bẹ lára wa títí di àókò tá a wà yìí kélédùà kọ́ ṣàánú wa a yànnàná àwọn nǹkan kan fúnra wa níjẹjọ láàrin bí ìṣẹ́jú méjì ká tó lọ sí iléeṣẹ́ solution níjẹjọ náà la fi díẹ̀ múlẹ̀ àwọn òkodoro kọ̀ọ̀kan kọ̀ọ̀kan eléyìí tó jẹ́ wípé ó farahàn tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa níbi tá a fi orí rẹ̀ tì sí níjẹjọ òun náà ni àtẹ̀jáde eléyìí tí ìwé ìròyìn punch tí wọ́n fi síta lọ́dún 2013 níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóògbé tó ti tu ìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ rí ìyún ọmọlolú olùńlọ́yọ̀ níbi tó ti ń yànnàná ẹ̀ tó sì ń ṣàlàyé irú èèyàn tí àwọn méjèèjì ọ̀hún jẹ́ ẹjẹ́ mẹ́nuba díẹ̀ pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ká mọ̀ tanra wa jẹ tá a bá ń sọ wípé àgbékalẹ̀ ọpọlọ òṣèlú ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tẹnu tó kọ́ tètè bọ̀ lè kọ́ ọbáfẹ́mi awolowo kò ní àgbékalẹ̀ tá à ń pè ní òṣèlú tó ládòkè akíntola àti wípé ìlara pé mo jù ọ́ lọ́nú òṣèlú mo ṣáájú rẹ ṣe aṣáájú ilẹ̀ yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ní ń dá wàhálà lẹ̀ ó yànnàná àwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan tá a mú wá fún wa níjẹjọ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí bá aago mọ́kànlá bá ti wá lù náà láwàánú ẹ̀ lọ lọmùnira bájìgà àti lọmùnira gẹ̀dẹ̀fẹ́ agbala iléeṣẹ́ solution ibẹ̀ náà ládé yìí bẹ́ẹ̀ bá gbàgbé gẹ́gẹ́ bá a ti mọ sọ tẹ̀mí sì mọ́ fìdí ẹ̀ múlẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ní sì mọ yànnàná ẹ̀ tí mọ fi tó alé tí wípé ẹ wò ó kò ní da kéèyàn ó dúró kí ó mọ fojú wi náà nǹkan kan àbí míì kó tó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé ẹ̀ bá a bá ń kẹ́fì nǹkan kan àbá àti ẹ̀ tí ìkẹ́fì nǹkan kan ni ẹ̀jẹ̀ á gbé ìgbésẹ̀ ló jẹ́ ń sọ fún wa wípé kò sí ẹni tí ò lè gba nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ wọn solution kó sì pè wọ́n wípé tọ̀ bàbá solution ìyá solution o nǹkan báyìí o àìmọye èèyàn ni wọ́n ti ń tẹ̀ wájú tẹ́lẹ̀ tó jẹ́ wípé kùdìẹ̀kudiẹ débá ẹ kàn sí wọn níléeṣẹ́ solution ẹjẹ́ á dọ́dọ̀ wọn níléeṣẹ́ solution à ń padà bọ̀ o láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà là á fi gbọ́ wọn bọ́bádà aago mọ́kànlá á padà tá a sì mọ wá tẹ̀ wájú lórí ètò aragbaunda ẹ kú ìkàlẹ̀ à ń padà bọ̀
ude di asiko yi ni bi gbogbo te tin lanfani ati ma gbo wa eh mo ni awon alejo pataki

àti díẹ̀ káàbọ̀. Ètò alágbàúndà ó ń tẹ̀ ẹ́ síwájú. Aago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú méjì báyìí. Radio 1103.5 FM ibẹ̀ náà lẹ́ láǹfààní àti mọ́ gbọ́. Àdàbà èmi náà mò ń tọ́kùn ètò lórí ètò alágbàúndà. Bóyá mo tún balẹ̀ gùdẹ̀ sórí ètò láṣálẹ̀. Ìtàn ìgbésí ayé Samuel Ládòkè Akíntọ́lá. Náà là ń láǹfààní àti mọ́ ṣe kíni tá ń láǹfààní àti mọ́ tẹ̀ ẹ́ wájú lórí ẹ̀ láti bí ìjẹjọ tá a ti bẹ̀rẹ̀. Ó yẹ ẹjẹ́ àtẹ̀ ẹ́ wájú ká mọ́ mu lọ́kọ̀ ọ̀kan èjè èjì. Gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé ibi tá a roko tì sí báyìí náà là á fàbọ̀ tì sí. Ó yá o, níbi ọ̀rọ̀ kan, eléyìí tí ìwé ìròyìn Punch tí wọ́n ṣe àgbéjáde rẹ̀ ní 30 oṣù kọkànlá November 30, 2013. Níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóògbé dókítà ọmọlolú Olúńlọ́yọ̀ọ́ tó ti fi ìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ iyùn lápá ìwọ̀ oòrùn ilẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà iyùn Western Region tó tún ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí tó sì tún ti kọ́ nípa àwọn ìwé kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan èjèèjì. Bákan náà ló kó ipa tí ò kéré rárá iyùn nínú òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìṣèjọba orílẹ̀-èdè yìí. Dókítà Olúńlọ́yọ̀ọ́ lè fọwọ́ rọ́dànù bó ti wulẹ̀ ọmọ. Ó sọ àwọn ọ̀rọ̀ kan nípa Ládòkè Akíntọ́lá àtọba Fẹmi Awolowo. Ó ní nígbà tí Awolowo kúrò nípò gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Yorùbá tí Ládòkè Akíntọ́lá gba ipò, Awolowo ń gbé ìgbésẹ̀ lórí ìbọn ti ẹnìkan. Láì gba ìmọ̀ràn látọ̀dọ̀ ẹnikẹ́ni bó ti wulẹ̀ ọmọ. Awolowo ń kópa nínú ètò ìdìbò lóòótọ́ ṣùgbọ́n kò ní àwọn alájọṣepọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó ṣàpèjúwe Awolowo bí olórikun tó ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àfojúsùn rẹ̀ ṣùgbọ́n òye ohun tá ń pè ní ojúlówó òṣèlú òye rárá. Ó ní nínú òṣèlú ó gbọ́dọ̀ ṣe pọ̀ pẹ̀lú àwọn kan ṣùgbọ́n kò sọ̀rẹ́ kò rí kò sùn bẹ́ẹ̀ ni ò sọ́ta iyùn nínú òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà torí orílẹ̀-èdè yìí ó fẹ́ juju kéèyàn má ṣe pọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà míì lọ. Ó ní a kì í tojú oníka mẹ́sàn-án ká ni. Ó ní ní ọlọ́pọlọ pípé èèyàn tó mọ ti fún tẹ̀dọ̀ òṣèlú nígbà náà ju Ládòkè Akíntọ́lá lọ. Ó ní Awolowo ní ó nígbàgbọ́ nínú ìmọ̀ ìwé léyìí tó ṣe pàtàkì náà ṣùgbọ́n Akíntọ́lá mọ̀ jùlọ. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni wípé Awolowo fẹ́ ṣe pọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà Igbo torí àwọn mọ̀ kàwé dáadáa ṣùgbọ́n Akíntọ́lá fẹ́ ṣe pọ̀ pẹ̀lú ẹ̀yà Hausa torí wípé wọ́n pọ̀ gidi gan. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa pé à ń dìbò èrò la nílò a nílò òwe a nílò òyìnbó bó ti jẹ́nu. Apá kejì ohun tún ni wípé bí èèyàn bá ti ṣe dàgbà ibi tí èèyàn bá ṣe sí láti kéke ni ó mọ̀ ilẹ̀ Hausa ni Ládòkè Akíntọ́lá gbé láti ilẹ̀. Ládòkè Akíntọ́lá gẹ́gẹ́ bí olóògbé Olúńlọ́yọ̀ bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí ó ṣàpèjúwe Ládòkè Akíntọ́lá gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé èèyàn. Ó ní ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì, ó gbọ́ Hausa, ó gbọ́ Nupe, ó tún gbọ́ èdè Yorùbá dáadáa. Ó ní ẹni tó jẹ́ wípé ó kó àwọn èèyàn mọ́ra púpọ̀ ni. Ó ṣàpèjúwe ẹ̀ tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tóun mọ̀ dáadáa. Ó ní a máa jẹun pọ̀ pẹ̀lú àwọn tí ń bá ṣiṣẹ́ pẹ̀lú àwọn awakọ̀ rẹ̀. Ó ní ó lọ́wọ́ sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àti nílẹ̀ Yorùbá lápapọ̀. Ìdásílẹ̀ Ògbómọ̀ṣọ́ Grammar School àti Ògbómọ̀ṣọ́ Girls High School láti ọwọ́ olóògbé ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé Akíntọ́lá kó patakuntakun bẹ̀. Olóyè Akíntọ́lá ló pèsè omi àti iná mọ̀nàmọ́ná fún wọn ní ilé ẹ̀kọ́ méjèèjì bákan náà. Ló tún kọ́ gbọ̀ngàn kan fún wọn ní Ògbómọ̀ṣọ́ Girls High School.
iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé abala kan lára ilé bàbá rẹ̀ ìyún Akínbọ́lá ilé tó wà ní Làkàjagun ìyún ló gbọmọ̀ṣọ́. Akíntọ́lá gbà pé kí wọ́n owó ibẹ̀ torí pé títì fẹ́ gbàbẹ̀ kọjá ó jẹ́ àwòkọ́ṣe rere ó rí dájú pé iná ọba wọ tìbútòrò ìlú ògbómọ̀ṣọ́ ìyún lọ́dún 1961 tó sì kọ́ gbọ̀ngàn tuntun kan fún wọn nílùú ògbómọ̀ṣọ́ eléyìí tí wọ́n pè ní ṣọ̀hún ògbómọ̀ṣọ́ olùbáyé o. Akíntọ́lá pẹ̀lú àwọn àgbà òṣèlú ó ṣiṣẹ́ takuntakun láti gba òmìnira fún orílẹ̀-èdè wa Nàìjíríà torí ẹ̀ ni wọ́n fi fún ní àmì ẹ̀yẹ Grand Commander of the Order of Niger GCON. Olóògbé Olúńlọ́yọ̀ ló sọ gbogbo eléyìí. Ó ní olóyè Samuel Ládòkè Akíntọ́lá ààrẹ ọ̀nà kákàǹfó ilẹ̀ Yorùbá. Ẹjá tẹ̀ wájú Akíntọ́lá ti mọ̀ nípa ìdìtẹ̀gbàjọba àwọn ìjọba ológun tó wáyé lọ́dún ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 1966 eléyìí tó mú ẹ̀mí ẹ̀ lọ Ládòkè Akíntọ́lá ti mọ̀ ń pa rẹ̀ tẹ́lẹ̀ ẹni bò ló ṣe mọ̀ ń pa rẹ̀ ó ti ń jà rìnrìn lẹ̀ tipẹ́ lẹ́yìn tó gbọ́ nípa ìdìtẹ̀gbàjọba náà ó pe àkíyèsí Sàdáúnà Sokoto tó jẹ́ olórí ìjọba lápá àríwá tó sì tún bun Tàfáwá Balewà ó bun gbọ́ngbà náà ṣùgbọ́n ó kọ́ bí ara sí wọ́n láyé sọ ọ̀rọ̀ lásán lọ̀rọ̀ náà wọ́n ní ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ wáyé láti ọwọ́ Captain Nwaboza láti Báràkì Abéòkúta wọ́n gbẹ̀mí Akíntọ́lá wọ́n sì gbẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Lóòótọ́ inú ilé rẹ̀ ni wọ́n gbẹ̀mí ẹ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kákàǹfó ilẹ̀ Yorùbá ó wà ní yóò jìjàkadì pẹ̀lú ẹjẹ́ àfigigun lápá àtìbù àti ìdèbí àgbà ẹjẹ́ àtẹ̀wájú láàrin ọdún 1960 sí ọdún 1966 ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà iyùn lápá ilẹ̀ Yorùbá lọ́dọ̀ wa ń bì ni àwọn àkókò yìí jẹ́ àkókò ìforígbárí ìtakàngbọ̀n fún ipò agbára ìkórira ara ẹni àti àkókò wàhálà òṣèlú olóyè Ọbáfẹ́mi Awolowo tó ti fi ìgbà kan rí jẹ́ olórí ìjọba ilẹ̀ Yorùbá àti Ládòkè Akíntọ́lá tóun jẹ́ olórí ìjọba ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ń gbà náà ọ̀tá ara wọn ni ó jẹ́ ó di àwọn àkókò kan tó jẹ́ wípé Akíntọ́lá ò lọ sílé Awolowo ní òkè Bọ́là Nìbàdàn mọ́ fún ìpàdé ẹgbẹ́ òṣèlú wọn kankan kọ̀ lọ mọ́ gẹ́gẹ́ bó ṣe máa ń wáyé tẹ́lẹ̀ ó dúró pé gbogbo ìpàdé tí ó bá máa wáyé ó gbọ́dọ̀ máa wáyé nílé olórí ìjọba ìyún eléyìí tó jẹ́ wípé ilé olórí ìjọba ìyún níbi tó ń wà gangan oníbẹ̀ gangan ni kípàdé ó ti máa wáyé Ọbáfẹ́mi Awolowo ó rí irú àṣẹ tí Ládòkè Akíntọ́lá pa yìí ó rí gẹ́gẹ́ bí àfojúdi àti ìdójútì ńlá àwọn òǹwòye kan wọ́n yànnà náà pé wàhálà tó wà láàrin àwọn àgbà òṣèlú méjèèjì yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ìyàwó wọn méjèèjì ẹjá wò lápá bíi báwọn òǹwòye kan òǹkọ̀tàn kan bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ rí nínú iṣẹ́ ìwádìí wa nígbà tí Awolowo jẹ́ olórí ìjọba apá ilẹ̀ Yorùbá ìyún Western Region ẹgbọ́n mi dáadáa mọ̀mọ́ HID Awolowo ló jẹ́ ojúlówó alágbàtà àwọn ọjà kan látàwọn iléeṣẹ́ ńláńlá kan tó wọ orílẹ̀-èdè yìí ńgbà náà pàápàá jùlọ lápá ilẹ̀ Yorùbá tá a wà yìí lára àwọn iléeṣẹ́ yìí ó ní iléeṣẹ́ kan ti ń pọn ọtí ó sì wà dòní olónìí ẹni tí ń pọn nǹkan mímu ẹlẹ́rìndòdò dúdú wọ́n ń ṣe pupa rẹ̀ náà wọ́n ń ṣe funfun rẹ̀ wọ́n ń ṣe aláwọ̀ ewé rẹ̀ gírìn náà kọ́mọ́dà bí ìpolówó ọjà ẹ̀ mọ́jẹ̀ǹda akọ lára àwọn iléeṣẹ́ yìí jẹ́ kan nu wọn kẹ́rí mọ̀mọ́ HID
òun ló jẹ́ alágbàtà ilé-iṣẹ́ náà káàkiri ilẹ̀ Yorùbá nígbà náà. Ẹyọ kan ṣoṣo òun kìí ṣe ẹyọ kan ṣoṣo òun. Ṣùgbọ́n nígbà tí Awolowo tó ti kúrò nípò gẹ́gẹ́ bí olórí ìjọba Western Region, tí olóyè Ládòkè Akíntọ́lá ti gba ipò náà. Faderera Akíntọ́lá, ó ní òun tó jẹ́ ìyàwó Ládòkè Akíntọ́lá, ó ní òun ló yẹ kóun ó gba ipò tí ìyàwó Awolowo dìmú bákan náà gẹ́gẹ́ bí olórí alágbàtà gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá ọ̀hún. Iṣẹ́ nìkan kìí jẹ́ kí lè ó fẹ̀. Ó ní ẹ̀tọ́ òun ni ipò náà gẹ́gẹ́ bí ìyàwó Premier Western Region. Ṣùgbọ́n ìyàwó Awolowo kọ̀, ó ní kò sí tó jọ, òun ò fi pò náà lẹ̀ fún Faderera ìyàwó Akíntọ́lá. Eléyìí mú kí Awolowo rí Akíntọ́lá gẹ́gẹ́ bí ọ̀dàlẹ́ngbà náà. Táwọn tó sì jẹ́ olóòótọ́ sí Akíntọ́lá ń rí Awolowo gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ máa jẹ gàba lé àwọn lórí. Ẹ jẹ́ ń kọ́kọ́ ṣe kíni kí n gbàbò mí ìlọ́lá pa àbẹ̀wò. Ṣé ẹ mọ̀ wípé mo sọ ǹjẹ̀jọ́ wípé Awolowo jẹ́ èèyàn tó jẹ́ wípé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Action Group, gbogbo ẹ̀ bọ́ bá ti ń délé báyìí, gbogbo ẹ̀ ni ó ṣàlàyé fún ìyàwó rẹ̀ látòkè délẹ̀. Ṣùgbọ́n Ládòkè Akíntọ́lá, wọ́n sọ wípé ọ̀rọ̀ ìlú lélẹ̀ ọ̀rọ̀ òṣèlú, ó yàtọ̀ sọ́rọ̀ ọ̀nà ilé. Ṣé ẹ rí wípé ó yàtọ̀ síra wọn? Eléyìí jẹ́ kí eléyìí tún ṣokùnfà wípé ìyàwó rẹ̀ ṣe lè máa gbóná wojú ìyàwó mi. Ìyẹn ò báhùn àwo gédéńgbé. Àwọn nǹkan míì tó tún ṣokùnfà wàhálà láàrin wọn, tí gbogbo ẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fẹjú sí ju bí ó ti wà lọ. Àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan lóríṣiríṣi tí Akíntọ́lá bẹ̀rẹ̀ sí ní gbé, òun náà tún jẹ́ èyí tó jẹ́ wípé kò dùn mọ́ Awolowo nú rárá bó ti wulẹ̀ ọ. Gẹ́gẹ́ bí ohun tí Awolowo sọ, ó ní Akíntọ́lá yan àwọn mínísítà nínú ìṣàkóso rẹ̀ láì fi tẹgbẹ́ òṣèlú Action Group ṣe. Ó ní níṣe ni Ládòkè Akíntọ́lá ló fẹ́ da ìjọba ilẹ̀ Yorùbá, òun ló fẹ́ dá ṣe láì fi ti ẹgbẹ́ òṣèlú Action Group ṣe rárá. Ó ní Ládòkè Akíntọ́lá ó tún dín iye owó kòkó kù sí ti ètò òun olódinkù ju ti ètò tí wọ́n ń tà nígbà tóun ṣàkóso gẹ́gẹ́ bí Premier Western Region lọ. Ó ní Ládòkè Akíntọ́lá ó tún ní káwọn obìnrin ó mọ̀ sanwó orí mọ́ngbà náà. Nínú ìwòye Akíntọ́lá, ó rò wípé kò ní rọrùn láti ya ipò aṣáájú ìjọba ilẹ̀ Yorùbá kúrò lára ipò olórí ẹgbẹ́ òṣèlú Action Group. Ó ní Ládòkè Akíntọ́lá bá ní ẹni tó bá jẹ olórí ìjọba ló yẹ kó jẹ olórí ẹgbẹ́ òṣèlú Action Group. Eléyìí tí Ọbáfẹ́mi Awolowo ní kò ṣeé ṣe, ṣùgbọ́n ó ṣeé ṣe láwọn àkókò tí Awolowo tó ń wà gẹ́gẹ́ bí Premier Western Region àti tó tún jẹ́ pé òun tún ni olórí ẹgbẹ́ òṣèlú Action Group. Kábíyèsí Olódùmarè, lẹ́yìn tí ẹgbẹ́ Action Group padà dé láti bi ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà, eléyìí tó wáyé nílùú Jos, wàhálà ọ̀hún tún fẹjú sí. Eléyìí ló sì fà á tí ọ̀ni ilé ifẹ̀ ọba Adésọjí Adẹ̀rẹ̀mí nígbà náà tó fi pe ìpàdé àlàáfíà ẹgbẹ́ òṣèlú Action Group láàrin àwọn méjèèjì yìí lọ́jọ́ kẹsàn-án oṣù kejì ọdún 1962 pẹ̀lú àwọn lọ́balọ́ba yòókù àtàwọn olóyè nílẹ̀ Yorùbá kan. Ṣùgbọ́n kò so èso kankan rere rárá bó ti wulẹ̀ ọmọ. Wọ́n ní kí Akíntọ́lá bí Awolowo nígbà náà. Akíntọ́lá sì bí Awolowo lóòótọ́, kódà iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ọjọ́ balẹ̀ òun náà gbalaja ńwájú rẹ̀. Ṣùgbọ́n Awolowo kọ̀, ó lóun ò ní dáríji Akíntọ́lá. Ní ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 1962, ìpàdé míì tún wáyé, ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú Action Group. Awolowo ṣàlàyé àwọn ohun tí Akíntọ́lá ṣe, tó sì kóró ó jẹ́ wípé ó kó ọ̀rọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní rò fún odidi wákàtí mẹ́rin. Ó ní Akíntọ́lá ò ní ọpọlọ ìṣàkóso, ó ní òkóra rẹ̀ níjàánu, ó ní wọ́n ti ń gbowó olùfo gánan lábẹ́ rẹ̀ jù lábẹ́ ìṣàkóso rẹ̀. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Akíntọ́lá ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ó lọ́rọ̀ ò rí báwo lọ́wọ́ ṣe sọ, ó sì sọ̀rọ̀ tiẹ̀ fún wákàtí mẹ́ta.
àwọn lọ́wọ̀ sọ̀rọ̀ fún wákàtí mẹ́rin. Àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ wọn ń wo bí àwọn méjèèjì ṣe ń sọ̀rọ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n dábàá wípé kí wọ́n yọ Ládòkè Akíntọ́lá nípò gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ làwọn míì ní gun míì tún dábàá wípé yí wọ́n kàn ní kọ́ lọ rọ́kúnlé ni. Wọ́n ní kí wọn ó mọ yọ ọ́ nípò. Ìpínlẹ̀ yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bó ti wulẹ̀ ó mọ. Wọ́n dìbò àwọn kan ní kọ́kọ̀wé fi pòólẹ̀. Àwọn kan ní kí wọ́n kàn ní kọ́ lọ rọ́kúnlé. Ṣé ẹ ráwọn tí wọ́n ní kọ́kọ̀wé fi pòólẹ̀? Àwọn yìí ò jẹ́ mọ́kànlélọ́gọ́rin 81. Nígbà táwọn tí wọ́n sọ wípé tó ẹ mọ́ lè ẹ kàn ní lọ rọ́kúnlé ni kọ́ lọ sinmi ńlé náà. Àwọn yìí ò jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n 29, 81 sí 29. Ó túmọ̀ sí wípé Ládòkè Akíntọ́lá gbọ́dọ̀ kọ̀wé fi pòólẹ̀ gẹ́gẹ́ bí olórí Western Region. Wákàtí mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ o ni wọ́n fi ṣe ìpàdé náà. Láìpẹ́ láì jìnà, àwọn olórí ẹgbẹ́ wọ́n dúró pé kí Akíntọ́lá kọ̀wé fi pòólẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fẹnu kò. Ṣùgbọ́n bí ìgbà tí èèyàn ń wòṣẹ́jú akàn lórí. Lẹ́yìn náà, Akíntọ́lá pe ìpàdé àwọn oníròyìn níbi tó ti kéde pé òun ò ṣetán láti kọ̀wé fi pòólẹ̀ gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Yorùbá. Lẹ́yìn èyí, Ládòkè Akíntọ́lá ó kọ lẹ́tà méjì kan, eléyìí tó jẹ́ wípé ó ṣe pàtàkì. Ó kọ àkọ́kọ́ sí ọ̀ni ilé Fẹ̀ngbà náà láti pàṣẹ wípé kí wọ́n tú ilé ìgbìmọ̀ aṣòfin Western Region ńgbà náà, ó ní kí wọ́n túká. Torí wípé ńgbà náà, ọba Adérẹ̀mí Adésọjí, òun ni gómìnà yùn ní ilẹ̀ Yorùbá ńgbà náà. A ṣàlàyé ẹ̀ bá ti ṣe ń lọ. Ẹlẹ́ẹ̀kejì, ó kọ lẹ́tà sí ẹni tí ó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin láti fi ìpè síta fún ètò òdìbò àìnígboyà nínú ẹni, ìyún vote of no confidence. Ọ̀rọ̀ yìí ó sọ sí ọ̀nà ilé ìfẹ́, ó sọ sí lẹ́nu àti ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin gbà náà. Ó sọ sáwọn méjèèjì lẹ́nu, ó sì tún buyọ̀ sí. Torí ìbéèrè tí wọ́n ń bira wọn léèrè ni wípé bó o ló ṣe ṣeéṣe kí wọn ó tún lé ká, kí wọn ó sì tún ṣe ìpàdé lẹ́ẹ̀kan náà. Ẹgbọ́n ṣó ṣeéṣe sá. Bóyá ká sọ wípé lára tá ń pè lọ́pọ̀ ló ṣèlú náà. Ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ pé wọ́n ń wòye ńgbà náà pé ọpọlọ wo wa lélẹ̀. Ọlọ́pù iṣẹ́ rí tá a bá wà gbé kalẹ̀ rìn. Ọpọlọ gbáà ni làwọn àgbà òṣèlú méjèèjì yìí ò ní wọ́n ń lò fúnra wọn. Ọlọ́pọ̀lọ pípé ni wọ́n. Ibì kan náà ni wọ́n ti jọ kọ́ ìmọ̀ nípa òfin. Wọ́n sì jọ mọ ti fún tẹ̀dọ̀n tá ń pè lófin ni. Kì í ṣe torílẹ̀-èdè Nàìjíríà nìkan o. Tilẹ̀ Bìrìtìkó náà wà ń bẹ́ẹ̀. Tilẹ̀ Adúláwọ̀ lápapọ̀ náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bákan náà ni ti àjọ Commonwealth. Ṣùgbọ́n ìbéèrè tó wà ńbẹ̀ ni wípé kí ni ìdí tí wọ́n fi ní láti yọ olórí ìjọba ìyún Ládòkè Akíntọ́lá? Lẹ́yìn eléyìí, ọ̀rọ̀ tó wá ń jà rìnrìn ńlẹ̀ ni pé wọn ò lè yọ olórí ìjọba nípò. Lẹ́yìn náà, ẹgbẹ́ òṣèlú Action Group wọ́n yọ Rotimi Williams tó jẹ́ amòfin ẹgbẹ́ àti adájọ́ àgbà fún ilẹ̀ Yorùbá nígbà náà, ìyún S.O. Igodaro láti ṣàyẹ̀wò ohun tí òfin sọ ìyún nígbà náà. Àbájáde wọn ni wípé gómìnà ní àṣẹ láti yọ olórí ìjọba tí ò bá ní àtìlẹyìn àwọn tó pọ̀ jùlọ ìyún ní ilé ìgbìmọ̀ aṣòfin. Ṣẹ̀rí pé lọ́ba tán. Lẹ́yìn èyí, wọ́n fi ìwé kan ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin kí àwọn tó jẹ́ wípé wọn ò fọwọ́ sí kí Akíntọ́lá kọ́ máa jẹ́ olórí ìjọba kí wọn ó buwọ́ lu ìwé. Àwọn aṣòfin bíi 64 ìyún 66 ò ní wọ́n buwọ́ lùwé wípé àwọn ò fẹ́ Akíntọ́lá mọ́. Nínú àwọn 62 ìyún 112 níye wọ́n fi ìwé ṣọwọ́ sí ọba Adésọjí tó jẹ́ gómìnà ńgbà náà ìyún nílẹ̀ Yorùbá. Ó sì pàṣẹ wípé kí Ládòkè Akíntọ́lá fipò Prẹ̀míà alẹ̀ nígbà náà. Torí àwọn tó buwọ́ lù wípé kó kú ò nípò wọ́n pọ̀ ju àwọn tó jẹ́ wípé wọ́n ní kó dúró lọ. Thank you.
ilé ìjọba Lakintola wà ńgbà tó rí ìwé yìí gbà láti ọ̀dọ̀ ọba Adesoji Aderemi. Nígbà tó gba ìwé yìí, ó ṣe nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni wípé ó pe ìpàdé àwọn oníròyìn pé òun sì ni olórí ìjọba Western Region. Ẹ̀kejì ni wípé ó pe olórí ìjọba Nàìjíríà, ìyún Prime Minister Tafawa Balewa, láti yọ ọba Adesoji nípò kúrò ní gómìnà Western Region. Ẹ̀kẹta ni pé ó fi ìwé ìpẹ̀jọ́ sọwọ́ sí ilé ẹjọ́ wípé ọba Adesoji kò ní àṣẹ láti yọ òun nípò. Bí gbogbo sinimá yìí ṣe ń lọ, àwọn igun awólọ́wọ̀ àwọn náà àwọn ò dúró. Bẹ́ẹ̀ sì rè igun awólọ́wọ̀ ló pọ̀ jù nílẹ̀gbìmọ̀ aṣòfin inú ẹgbẹ́ òṣèlú Action Group. Iṣẹ́ takuntakun eléyìí tí Ládòkè Akíntọ́lá náà ṣe láti rí dájú wípé Action Group púpọ̀ nílẹ̀gbìmọ̀ aṣòfin gbà náà kò kéré, òun náà ló sì ń jàrin ìrìn títún sún ṣiṣẹ́ ta kò báyìí. Awólọ́wọ̀ náà dúró, ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó kàn nípa yíyan mínísítà fún Akíntọ́lá lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀, ìyún Alhaji Dauda Toroye Ìṣọ̀lá Adégbèrò gẹ́gẹ́ bí olórí. Báyìí kan náà ni wọ́n tún yan Ìṣọ̀lá Adégbèrò gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Yorùbá tuntun, ìyún Premier tuntun. Wọ́n bun ọba Adesoji tó jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá ńgbà náà, wọ́n bùn gan. Wọ́n sì búra fún Ìṣọ̀lá Adégbèrò. Ní kété tí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nígbà náà tóun ń kúrò níbi ayẹyẹ ìbúra fún ni yìí, àṣẹ wá látòkè láti ìpínlẹ̀ Èkó wípé kò gbọdọ̀ gba àṣẹ rárá láti ọwọ́ olórí ìjọba tuntun náà, ìyún Adégbèrò. Àṣẹ wá látòkè látọ̀dọ̀ àwọn Tafawa Balewa gẹ́gẹ́ bí Prime Minister orílẹ̀-èdè wa Nàìjíríà ń gbà náà. Ọ̀rọ̀ délé ẹjọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní pera wọn lẹ́jọ́. Bẹ́ẹ̀ sì rèé, àwọn olórí ìjọba méjèèjì ni wọ́n ń pera wọn lórí ẹjọ́ lọ́n pera wọn lẹ́jọ́ lé olórí ilé Yorùbá ńgbà náà o. Ládòkè Akíntọ́lá tóun ní owó ní bíire àti Ìṣọ̀lá Adégbèrò olórí ìjọba tuntun táwọn awólọ́wọ̀ yàn. Ní gbogbo ìgbà tí ẹjọ́ ń lọ nílé ẹjọ́ yìí, Adégbèrò ti bẹ̀rẹ̀ iṣẹ́, ó ti kó lọ sílé ìjọba, kódà ó ti ń lo àwọn ọkọ̀ tó jẹ́ tó lórí ìjọba gbà náà. Lẹ́yìn gbogbo ìgbẹ́jọ́, onídàájọ́ Fáṣeyí Dùn ó ní kí Adégbèrò kó mọ́ ti ìpè ara rẹ̀ ní olórí ìjọba ilẹ̀ Yorùbá gbà náà. Ó ní kí Ládòkè Akíntọ́lá padà sẹ́nu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí olórí ìjọba títí tí ìgbẹ́jọ́ náà yóò fi dé, tí wọn ó fi dé àṣekágbá. Lẹ́yìn náà, ó fi ẹjọ́ náà ṣọwọ́ sí ilé ẹjọ́ gíga jùlọ ìyún lórílẹ̀-èdè wa Nàìjíríà, ìyún Supreme Court, torí ó ṣàpèjúwe ẹjọ́ náà gẹ́gẹ́ bí èyí tó lágbára púpọ̀ jù tó jẹ́ wípé kò ṣe ẹni àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé. Nílé ẹjọ́ gíga jùlọ ọ̀hún, ó wòye pé irú tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ní ò ṣẹlẹ̀. Kódà ilé ẹjọ́ gíga àwọn òmòdó tí wọn ó dọ̀rùn lásìkò, gbogbo àwọn adájọ́ àgbà láwọn ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nígbà náà ni wọ́n ránṣẹ́ sí láti wá jókòó ni wọ́n wá dájọ́ náà. Àfi adájọ́ àgbà fún ẹkùn ìlà oòrùn orílẹ̀-èdè yìí nìkan ni ò wá, ṣùgbọ́n ó fi ẹlòmíì ṣọwọ́ láti jókòó dípò rẹ̀. Onídàájọ́ Adémọ́lá Adétòkùnbọ̀ ló sì jẹ́ adájọ́ àgbà lórílẹ̀-èdè yìí nígbà náà, tó jẹ́ ẹnìkẹrin. Òun ló ṣe kò kárí ẹjọ́ náà. Gbogbo wọn ń wòye bí ẹjọ́ náà ó ṣe lọ. Lára àwọn tó wà ńbẹ̀ ni onídàájọ́ Lionel Bray Òyìnbó ará ilẹ̀ Bìtìkó,
tóun náà di ipò adájọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà mú gbà náà ni tó dì mú gbẹ̀yìn. Onídàájọ́ Ìjòwú Tẹ́lọ̀ òun náà wà níkàlẹ̀ lára àwọn ìgbìmọ̀ adájọ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé orúkọ rẹ̀ yìí náà ni wọ́n fi sọ orí Magistrate Court tó wà ní Gbóṣèré nípínlẹ̀ Èkó ṣe é gbàgbé. Àti bẹ́ẹ̀ lọ. Ẹjọ́ tó wà nílé ẹjọ́ ni pé ṣé gómìnà láṣẹ láti yọ Premier nípò nípasẹ̀ ìwé àti tí àwọn aṣòfin buwọ́lu láìṣe wípé wọ́n dìbò yọ nípò. Bákan náà bí ìbéèrè wípé bó ni gómìnà ṣe mọ̀ wípé àwọn aṣòfin igun tó pọ̀ jùlọ wọn ò dunnú sí olórí ìjọba mọ́. Lẹ́yìn gbogbo àgbéyẹ̀wò yìí, onídàájọ́ Adétòkùnbó Adémọ́lá ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà ìgbà náà ọba Adésọjí Adérẹ̀mí wọn ló ti ṣe kọjá ntó níní ìkápá lábẹ́ òfin ó ti ṣe jura rẹ̀ lọ. Bákan náà lonídàájọ́ Télọ̀ àti Brian àwọn náà kin lẹ́yìn, ṣùgbọ́n onídàájọ́ Brett ń tiẹ̀ ó lóun ò gbà. Dùnú ṣubú layọ̀ fún Ládòkè Akíntọ́lá àtàwọn alátìlẹ́yìn rẹ̀. Ìyí kúkú ṣe wípé ibi tí ìgbẹ́jọ́ náà tó pin sí rèé o, orí Adégbèrò ó tẹ̀ wájú nípa gbígbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ nílùú London ọjọ́ 27 oṣù karùn-ún May 27 ọdún 1963 nílé ẹjọ́ ìlú London ńlá wọn gbé ìdájọ́ kalẹ̀. Ìdájọ́ wọn ni wípé àṣìṣe wà nínú ẹjọ́ tí ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè wa Nàìjíríà dá. Wọ́n ní gómìnà láì ó ní àṣẹ láti yọ olórí ìjọba tí ò bá ní àtìlẹyìn igun tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin mọ́. Nítorí náà gbèsè tó bá òfin mu ni ọba Adésọjí Adérẹ̀mí gbé lábẹ́ òfin lẹ́yìn náà. Wọ́n ní kí Ládòkè Akíntọ́lá kó san owó gbà mọ́bìnú fún Adégbèrò 1,140 pounds àti ṣílè 8 iyun 1,140 pounds and 8 shillings ni wọ́n ní ó san fún pé ó dà láàmú láti mọ gbé ẹjọ́ náà káàkiri láti Nàìjíríà lọ sílẹ̀ United Kingdom ní London. Lórí pé bí wọ́n ṣe f'Adégbèrò sípò pé kò gbófin, dùnú àtayọ̀ ló jẹ́ fún Adégbèrò àtàwọn alátìlẹyìn rẹ̀. Ṣùgbọ́n bí ìgbẹ́jọ́ ṣe ń parí ní London báyìí, nǹkan míì tún ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tó jẹ́ olúùlú Western Region. Àtúnṣe ti wáyé lórí ìwé òfin Western Region lẹ́sẹ̀kẹsẹ̀. Eléyìí tó tako ìgbésẹ̀ gómìnà iyùn ọba Adésọjí nínú ìwé òfin ọ̀hún ni wọ́n ti ní àṣẹ tí gómìnà tẹ́lẹ̀ ọgá o dàbí pé sinimá yìí ó ti ń dùn mímí gan. Ó dà wọ́n ní àṣẹ tí gómìnà ọba Adésọjí tó ṣe kíni tó gùn lé tó tẹ̀lé yìí. Wọ́n ní ọjọ́ ti lọ lórí ẹ̀ kí wọ́n tó padà dé láti ìlú London. Ìwé òfin ó ti ní àtúnṣe kábíyèsí Ọlọ́run. Wọ́n ní àṣẹ wọ́n ní òfin tó gbé ọba Adésọjí tó jẹ́ gómìnà Western Region nígbà náà tó gbé lẹ́yìn láti lè yọ olórí ìjọba ilẹ̀ Yorùbá. Wọ́n ní òfin ọ̀hún wọ́n ní ọjọ́ ti lọ lórí ẹ̀ tátúnṣe sì ti wáyé lórí ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn. Léyìí tó túmọ̀ sí wípé wọ́n ní òfin ọ̀hún ò ṣiṣẹ́ mọ́ láti ọdún 1960. Ìtumọ̀ rẹ̀ ni wípé wọn ò yọ Akíntọ́lá nípò rárá gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Yorùbá. Àti pé Adégbèrò ò ti ẹ̀ jẹ olórí ìjọba kankan rárá. Erémọdé lásán ni a ń ṣe. Kò tán síbẹ̀, Adégbèrò tó jẹ́ ẹ̀kẹrin ẹ̀gbá nígbà náà ó ti gbà wípé òun fìdí rẹ̀ mi, ṣùgbọ́n ó ní gbogbo owó tóun ná ni kí Premier ilẹ̀ Yorùbá ẹni òun Akíntọ́lá kó dá padà fóun.
ó gba ilé ẹjọ́ gíga lọ New Supreme Court. Nígbẹ̀yìn gbẹ̀yìn, Akintola san owó náà fún lẹ́yìn àṣẹ ilé ẹjọ́. Nígbà tó yá, Akintola dá ẹgbẹ́ ti ẹ̀ẹ́lẹ̀ United People's Party UPP. Ọ̀rọ̀ ń jinlẹ̀ lọ díẹ̀ díẹ̀. Ó dálẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ alátẹ̀lé rẹ̀ látinú ẹgbẹ́ òṣèlú Action Group. Èyí wáyé lẹ́yìn tí wọ́n lé kúrò nínú ẹgbẹ́ Action Group ní o. Nígbà tí gbogbo awuyewuye ọ̀hún tó ń jà ràìnràìn. Ní báyìí, ẹgbẹ́ òṣèlú UPP ó ti wá ń léwájú nígbà tí ẹgbẹ́ òṣèlú Action Group tó ti di ẹgbẹ́ alátakò. Lọ́dún 1964, ẹgbẹ́ òṣèlú UPP ó di NNDP. Akintola sì ni olórí ẹgbẹ́ náà, tó sì tún jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹgbẹ́ òṣèlú NPC. Ẹgbẹ́ àwọn tàfáwá balẹ̀wà ní NPC, tó jẹ́ olórí ìjọba Nàìjíríà ńgbà náà, ìyún Prime Minister. Ètò ìdìbò tó wáyé lọ́dún 1965, ẹgbẹ́ òṣèlú NNDP, wọ́n jáwé olúborí, ìgbà awuyewuye mọ̀kàrúrú ìbò wáyé. Ní gbogbo àkókò yìí, olóyè Ọbáfẹ́mi Awolowo ti wà lẹ́wọ̀n lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ dìtẹ̀gbàjọba. Ṣé lóòótọ́ ni wípé Ọbáfẹ́mi Awolowo pẹ̀lú àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Action Group pé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba lóòótọ́? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ ńgbà náà wípé ìgbìmọ̀ àwọn tàfáwá balẹ̀ wà ni láti sọ ẹgbẹ́ òṣèlú Action Group di ẹgbẹ́ òṣèlú àná. Ilẹ̀sùn tí wọ́n fi kan Awolowo, ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni wípé wọ́n gbìmọ̀pọ̀ láti dìtẹ̀gbàjọba lóòótọ́ ni. Èyí gan náà sì ni ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ eléyìí tó wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́yìn gbogbo ìgbìyànjú Awolowo láti rẹ́sẹ̀ múlẹ̀ lókè iyùn nínú ètò ìdìbò ìjọba àpapọ̀ Federal Election ní December ọdún 1959, ẹgbẹ́ òṣèlú Action Group àti olórí rẹ̀ iyùn Ọbáfẹ́mi Awolowo mo ò fi bẹ́ẹ̀ nígbàgbọ́ nínú ètò ìdìbò mọ́. Èyí ló sì fà á tó fi ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 1960 níbi ìpàdé àwọn olóyè ẹgbẹ́ náà. Àwọn tó wà ń bẹ̀, àwọn ni ẹgbọ́n wọn dáadáa. Ó kọ àwọn tí wọ́n jọ wà ń bí ìpàdé náà rèé: Samuel Ikoku, tó jẹ́ ọmọ bíbí Avan Ikoku, tó wà nínú náírà mẹ́wàá 10 naira owó orílẹ̀-èdè wa Nàìjíríà. Anthony Enaoro wà ń bẹ̀, Sanya Ọ̀nà Bámiró ń bẹ́ńbẹ̀, àti Awolowo fúnra ẹ̀. Àwọn ni ìgbìmọ̀ ọ̀hún. Iṣẹ́ tí wọ́n ní kí wọ́n ṣe ni wípé kí wọ́n ṣàgbékalẹ̀ àwọn ọgbọ́n àtinúdá fún ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba ọ̀hún. Torí wípé wọn ò nígbàgbọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀, wọ́n nígbàgbọ́ wípé àwọn mọ̀kàrúrú bó wáyé, àwọn náà sì ti gbà wípé tọ̀ bọ́ bá ti lè wáyé báyìí, kí ká jọ ṣe kíni, ká jọ gbéná wojú ara wa ni. Wọ́n ní kí wọn ó ṣàkójọpọ̀ àwọn ọ̀dọ́ bí ìgbà tí wọ́n fẹ́ fi wọ́n ránṣẹ́ sí orílẹ̀-èdè Ghana láti lọ kọ́ wọn níṣe ogun, ríra àwọn nǹkan ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ráàyè lókè. Ó yẹ kí olórí wọ̀nyí Awolowo kọ́ darapọ̀ mọ́ wọn lókè, ṣùgbọ́n ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ìlọ sì fàjà láàrin òun àti Akintola níbi ìpàdé tí wọ́n lọ ṣe ní Jóòsì lọ́dún 1962. Akintola fi bínú rò ń bẹ̀ táwọn méjèèjì tí wọ́n fi bínú lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ wọn. Ó ti yé yín bá a ṣe sọ́lẹ̀. Ní ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá. Ntí Awolowo ń pariwo ni wípé Akintola ń sọ káàkiri òun fẹ́ dìtẹ̀gbàjọba. Ó ní ó ń fi ẹ̀sùn kan òun, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ fojú hàn sóde, ó hàn gbangba pé kò sí ní tó kan Akintola ń bẹ̀ rárá.
òkúta àwọn awólọ́wọ̀ sí ẹsẹ̀ rẹ̀ padà yọ ọ́ta ni o iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé awólọ́wọ̀ ó ń fẹ̀sùn kan Akíntọ́lá

ìdánilẹ́kọ̀ọ́ kan tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìtàn orílẹ̀-èdè yìí. Eléyìí tó wáyé nípínlẹ̀ Kaduna lọ́dún 1993. Ọ̀kan nú àwọn ọmọlẹ́yìn àwólọ́wọ̀ ń gbà náà. Mo sá lọ sórílẹ̀-èdè Ghana. Samuel Grace Ikoku tó jẹ́ ọmọ bíbí Avan Ikoku tí wọ́n yà sínú 10 naira náírà mẹ́wàá. Ó jẹ́wọ́ wípé lóòótọ́ làwọn fẹ́ gbàjọ. Ó ní àwọn fẹ́ já ìjọba àpapọ̀ gbani lóòótọ́ tipatipá. Ẹ jẹ́ àfi gígùn bá wọn.

ọ̀rọ̀ ń padà délé ẹjọ́. Ẹjẹ́ a ṣe kíni ká gbé fún. Nínú àwọn méjì. Nínú àwọn gbogbo wọn pátápátá tí wọ́n gbé lọ ilé ẹjọ́. Lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ dìtọ̀ ẹ̀mọ́ ìjọba nígbà náà. Àwọn mọ́kànlélọ́gbọ̀n ni wọ́n. 21 ni wọ́n gbé lọ sílé ẹjọ́. Nínú wọn àwọn méjì ni Ọládípọ̀ Mọ́jà àti Richard Babalọ́lá. Àwọn di ẹlẹ́rìí nílé ẹjọ́ ń tiwọn. Àwọn mẹ́rin mìíràn bí Anthony Ẹ̀náòrò, Samuel Ikoku, Ayọ̀ Adébánjọ àti Olúbùnmi Àlùkù wọn ò jọjú sílé ẹjọ́ rárá tí wọ́n sì dá wọn sílẹ̀ ṣùgbọ́n kìí ṣe torí wípé wọn ò jẹ̀bi ṣùgbọ́n torí pé wọn ò rí wọn. Àwọn méje mìíràn bí Bísí Ọ̀nàbànjọ, Alfred Rewani, Chike Obi.

0: wọn fi ìyàwó awólọ́wọ̀ jẹ olórí ẹgbẹ́ action group lẹ́yìn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọ̀nà láti yọ awólọ́wọ̀ lẹ́wọ̀n ẹjẹ́ àfigigun lápá abẹ́hùn náà ṣé ẹ rí gbogbo ìta àfigigun ẹ á ṣàkójọpọ̀ a wá lọ jinlẹ̀ jinlẹ̀ a jù sójú òpó youtube tẹ́tí mọ́ láǹfààní àti wò ó ẹ̀yìn ẹ lọ gbọ́ dáadáa mi ìyún lápá abẹ́ ìbẹ̀rẹ̀ ogun wẹ́ẹ̀tì ẹ̀ ní western region kí ni tó ṣẹlẹ̀ ọdọjọ mẹjọ 0704-700-3341 ìbẹ̀rẹ̀ ogun wẹ́ẹ̀ tí ẹ̀ ọdọjọ mẹjọ ibẹ̀ láti mú lágbára lọ́wọ́ ọlọ́run ọba 0704-700-3341 nọ́mbà tẹ́ fi láǹfààní láti pè wọlé ẹjẹ́ ṣe báyìí ẹjẹ́ dátọ́ mi díẹ̀ ẹjẹ́ dátọ́ mi díẹ̀ à ń padà bọ̀.
1: mo bójú wáyé o ayé ṣá málámálá mo máa bójú ọ̀run

Oda, Aragbounder, Litwetu, Aragbounder, Nikon Radio 1103.5 FM. Eja, you know now, Kaka, Larry Bishop, Miji. A Koko ni wipe, Eri Panshi a Telumari, wipe nti, wan Telumongba na, Latari wa life, uri bari du, ton wali lari an wako, si, Miji, Jomu, Oni wipe, Eri Kaki, Jokile, Ope, ni wipe lowoto ni bi ntan tan pe ni oselu ko se dase awon igbese ti Akintola nfe lati gbe gba na fun ile Yoruba lati wa ni ipo waju igbese ohun o na la gbe nla si gbe lowo lowo lorile ide wa Nigeria bayi to je ki ile Yoruba o ma wa loke gege bi mo ti so nje jo ngba ta bere to yi ohun na ni wi pe awa o wa lati bu egun ati ele ni ke eyan o le da tan gege bi nti mo den ti mo tenu mo nje jo be ni o si senta agbo ko fun ti o ni roko sodo ara re be ni sugbon kankan mo fe ka mo pe itan ta wa de ba ta gbo ka to bara wa nu ise iwadi yi ngba ta bere si ni yewo o nse awa na ni ai pe ase loye ladoke Akintola ke sodale oju wo yi ototo o na lu ni kaluku o ni won fi wu nigba na mo so fun wa jejo se ri nigba na en to je olori ijoba orileede wa Nigeria ngba na yun prime minister eni ti o je olori ijoba apa ariwa orileede yun Sadau na Sokoto ohun gangan ohun ni sakoso orileede Nigeria okan fi tafawa bale wa digere ngba na ni a nbo nbe a mu mo itan ogun we ti tamu wanje lojo mejo iru eleyi ibe na ni oloyo ba fe bi awo lowo nlo se si mo wi pe ladoke Akintola fi die mule pe gbogbo igba to wa ni ile igbe ma asofin ni se lo n gbaruku ti isakoso a ba fe mi awo lowo to mu di daju wi pe aseyori wa eleyi to mu idagbasoke ti okere ba ile Yoruba ko lohun fe je asaju ngba na be ni o si jin ko so wi pe ki awo lowo mo se ijoba ni ke ti won te ti won gbe ijoba fo oni ani to bo se mo se ni lo ni rara o tori pe ipo to hun di mu ngba na ohun si ni ese nle debi wi pe ohun le ko awon eyan ohun sodi ka won so wi pe ki won o dibo yo premier gege bi ti won se kini ti won se fohun e wo e ja jo mo foye pe ka jo mo foye sakojopo re ba o e wa ja mu ju ba lo iyo ba wo gede gbe inta se leleyi gbogbo ẹ patapata iri ọpọlọpọ ẹ yi se gbogbo ẹ naa lo wori afẹfẹ lo ja mo ge pepepe bawun a ko pọ ngba ti ọba fi di ọjọ Sunday si ọjọ Monday a fi soju opo YouTube wa e si lanfani ati lo owo te si gbọ nbẹ gẹgẹ ba ti fi ti jẹjọ gbogbo ẹyin te ba fẹ wo ti jẹjọ ati gbe soju opo YouTube wa apá kìíní ìtàn ìgbésí ayé ládòkè Akintola ìjẹjọ lábẹrẹ ó sì ti wà lójú òpó YouTube wa báyìí gbẹyìn bá fẹ wò
ẹ̀yin ẹ máa lọ sórí WhatsApp nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan náà lẹ́lọ hi ẹ tẹ hi sí ẹ bá ti tẹ hi ẹ sọ wípé ẹ á dì mí sínú group àbí ẹ fẹ́ wò ká fi ṣe ojú òpó ká fi ṣọwọ́ sí yín nọ́mbà yìí ni kẹ́ ẹ lọ ṣe hi àbí ẹ lò sí lórí WhatsApp ẹ gbọ́ 0904 8 letter 9 men 0904 8 letter 9 men 0904 8 8 8 9 9 9 9 ẹ̀fẹ̀ hi àbí ẹ̀ ló sì wà lórí WhatsApp a fi ṣọwọ́ sí yín tẹ́sí láǹfààní àti lọ wò bẹ́ẹ̀ bá ti wá wò ẹ dákọ yín síbi comment níbi abala àríwísí inú comment section ẹ dákọ yín síbẹ̀ orúkọ mi lágbájá ọmọ lágbájá láti tó bá dọjọ́ mẹ́jọ a dákọ yín àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ti wá wò náà tẹ́ ẹ bá ti wò tẹ́ ẹ bá ti ìfowópamọ́ tẹ́ ẹ bá ti ìfowópamọ́ yín sí comment section ẹ lọ forúkọ yín síbẹ̀ ká lè mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa ẹ̀yin ojúlówó olólùfẹ́ ètò ìrì bákan náà bẹ́ẹ̀ bá ti ń wò tán ẹ rí wípé ẹ̀ ń láìdí ẹ̀ kẹ́ ẹ sì mọ ṣíà rẹ̀ bákan náà ẹ máa fi ṣọwọ́ sáwọn ẹlòmíì ẹ jẹ́ káwọn ọmọ yín tí wọ́n jẹ́ ọ̀dọ́ kí wọ́n máa wò ó torí wípé ẹ̀kọ́ ìtàn ní ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ó ti ń diwọn àfihẹ́yìn tẹ̀gbọ́n aláre ń fi ṣọ lọ́pọ̀ ilé ẹ̀kọ́ láwòkó tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn eléyìí ti máa fẹ ojú wa sí ìṣẹ̀lẹ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ ká mọ̀ ló ti jẹ́ wípé wọ́n ti wọ́gi lé tí ò sì fẹ́ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀dọ́ àkókò yìí àwọn òkú wẹ́rẹ́ àkókò yìí wọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa tá à ń pè ní orílẹ̀-èdè wọn àbí àwùjọ wọn àbí ilẹ̀ yorùbá ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ bá ní ta ni lágbájá ọmọ lágbájá wọn ni ta ni ń jẹ́bẹ̀ ibi tí ń lọ́nu àfojúsùn ètò yìí sì rèé òun ni kí n tí à ń pè ní nǹkan àtijọ́ kí àwọn èèyàn àtijọ́ àwọn ará ìgbàhundà àwọn ìṣẹ̀lẹ̀ ìgbàhun kó mọ jẹ́ tuntun kó mọ di tuntun sí i létí àwọn ògo òsìn àtàwọn ògo ọjọ́ ọ̀la kí wọ́n lè mọ wá nǹkan báyìí ṣẹlẹ̀ lákòókò báyìí n tí àwa ṣe kí ni táwa ń ṣe tá a ṣàgbékalẹ̀ ètò ilé lórí ni ẹ̀jẹ̀ àwa ṣe báyìí kẹ́mi ètò yìí kó lè gùn torí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ torí wípé ó ṣe pàtàkì púpọ̀ ìkéde àti polówó ọjà ó ṣe kókó ṣe pàtàkì lórí ètò yìí nọ́mbà yìí òun náà ni ẹ mọ̀ pèsè nọ́mbà náà ni ẹ lọ háì rẹ̀ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp àbí ẹja sọ̀rọ̀ lórí lẹ́yìn ètò 0904 8 letter 9 men 0904 8 letter 9 men 0904 8 letter 9 men ẹ ṣeun o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣogun ẹ̀fẹ́ bá ti ẹ̀jẹ̀ kwa ìpinnu ká mọ̀ fi lè ṣe mi láṣàlẹ̀ yìí àárọ̀ là ń náà lẹ́yìn àtijọ́ pàdé nígbà tá a mọ̀ pàdé lórí ètò ìjẹ́ tí bọ́ ti ṣe àtọ́ àárọ̀ yìí náà ni àti bọ́ sóní ọjọ́ jímọ̀ tọ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run a pàdé láago 5 ṣùgbọ́n aago 6 òun ni ìjẹ́ tí bọ́ ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ alẹ́ wa níbi tẹ́mi àti yín tá a tún ti láǹfààní láti tún gbọ́ra wa dá mú àwọn ìròyìn ilé ètò jẹyọ látinú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ alẹ́ wa wá fún yín ẹ láǹfààní àti gbọ́ iyùn bá àwọn àwògede ń gbé bákan náà ló jẹ́ wípé ẹ bọ́ gbé pò ń bẹ ètò wa ètò yín ará àgbàhùndà òdì ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run àtẹ̀mí àti yín náà láti jọ pàdé ẹ háì mi lórí WhatsApp ibi tẹ́ ti wo apá kìíní tẹ́sí láǹfààní láti wo apá kejì ilé ìtàmúwá lónìí lọ́jọ́ Sunday a sì fi yín àfi ṣọwọ́ sí yín apá kìíní ó ti wà ńlẹ̀ àfi ṣọ ẹ lọ mọ háì àbí kẹ́ ẹ ṣe ẹ̀ ló 0904 8 8 8 9 9 9 9 0904 8 letter 9 men 0904 8 letter 9 men mo dúpẹ́ o lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ ètò ìdìbò ní pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá ẹ ṣeun o gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa báyìí báyìí báyìí ẹ ṣeun àdúpẹ́ o àní dààmú láṣẹ ọlọ́run ọba mi ìdùmarè àdúrà gbọ́n mi ọba lóhun ló ń kọ́ mi àwọn amojú ẹ̀rọ wa ẹ ṣeun àdúpẹ́ látòkè ìdílẹ̀ gbogbo yín pátápátá ńlá kí a kú iṣẹ́ o
ani dam lagbara lowo Olorun Baba e ja soro leyin eto adura mo ni oba lo mi ko adaba ni le mo mo si ipade wa o di wo yo joro.